0: gbogbo ilé o ṣe mọ kígbe jésù o máa ṣe mo dúpẹ ibi tó ti ń mú mi bọ mo dá ògo padà fún ọlọrun títí ayé ni màmá yìí ó ògo ògo ògo ògo ògo fún mẹsàáyà ó gbẹyìn ọmọ ọlọrun njẹ ó lè dìde níbi tó wà.
1: Mi mọ̀ bóyá bó ṣe ń gbọ́n mi ń bẹ̀ yẹn o lè kí aleluya ẹyọ kan aleluya aleluya yẹn yóò mú ìtúsílẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀mí tó ń bẹ́nu ẹ̀ ló fi ké lẹ́ẹ̀kan ṣoṣo odi tí kìí jẹ́ kí àwọn ọmọ ilé yóò sì ya. Are you ready? Jọ̀ọ́ má wojú ẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ kọ́kọ́ gbé ọwọ́ yẹn sórí báyìí mí mọ̀ bóyá ó lè ké aleluya ńlá olúwa ní ikọ̀ mi lójú ẹsẹ̀ àwọn tó ń wojú olúwa mẹ́sàn-án okùn tí wọ́n fi de ilé ọmọ tí ọmọ ò fi lè dúó níbẹ̀ nínú aleluya yẹn ni a ti tú nínú àwọn mẹ́sàn-án àwọn mẹ́ta yóò fìlì ọwọ́ agbára wọ́n lè ṣubú lulẹ̀ wọn ò lájẹ̀ áńgẹ́lì ló ṣiṣẹ́ abẹ ní ìṣẹ́jú kan iṣẹ́ abẹ tẹ̀mí mímọ́ kọ̀ gba àkókò so ẹ ṣe ọkàn yín payá nínú aleluya yìí olúwa ní wo àwọn 13 ìpele tí wọn kì í dé nínú ìran ó ní ikọ̀ mi bí wọ́n bá lè ké aleluya ohun ọlọ́run yóò sì já yóò wo ìgànnà yẹn ó ní nígbà tí ó bá fi di September 6 ní 2027 in tó ní kí n sọ nìyẹn bí jésù bá fa bíbọ ẹ sẹyìn ó ní sọ fún wọn àwọn mẹ́tàlá yẹn wọn á tira mọ́tò méjì méjì.

0: ori re oni buru
1: amen
0: aye oni ri omu
1: amen
0: pakuti aye oni mu o
1: amen
0: ibi ti o ta gbegun si yen oni tebe
1: amen
0: o fa iku ko ne ba o
1: amen
0: ori re oni gba bo
1: je amen
0: ati je oni le mo
1: amen
0: ati na oni le mo
1: amen
0: ati lowo yo oni le mo
1: amen
0: wa dele le ri
1: amen
0: wa je bi o ba
1: amen
0: o kan ri apale
1: amen
0: be ni yo ri
1: amen
0: a gbogbo eniyan e ja dupe lowo olorun bo lu o se mo sun ayo mo tun ji layo mi o gbojo orun wa sare yi olorun ma se o ya adura pe Olorun se egba ope wa
1: amen
0: asunayo atuji layo kin se agbara kin se mimo se ori ofe ni adupe fo ori ofe ti e fi fun wa olorun se egba ope wa
1: amen
0: egba yin wa
1: amen
0: bo ni fo oruko luwa
1: hallelujah
0: gbogbo ese ori adarije
1: amen
0: fe ri oba o la sokale
1: amen
0: mo soro kan lo mo pe ni okay okay gbogbo eni to ti wa loke loruko jesu e ni jalule
1: amen
0: gbogbo awon to npe eyan to ati goke loruko jesu olorun a gbe ogun
1: amen
0: oke ti baba re ogun olorun a gbe ogun
1: amen
0: agbara ti wa fi debe olorun a yi oga
1: amen
0: mo ti salaye lopolopo awon to nilo lati goke iran lo wo o je koko fe ni to fe goke then eni to fe goke o gbudo ni agbara agbara olorun o ni bible se so pe lakota ara e di alagbara ninu oluwa ati ninu gbogbo ipa re nitori pe ki n se je tabi eranran kala bajajakadi awon alagbara awon alasebi okuku aye awon emi buburu loju orun ninu agbole onikaluku ni won wa awon agbara ipilese awon agbara ti o je ki awon baba nla won gbori soke awon agbara yen o ni a n koju so eni ti o ba le akoya agbara olorun won ni gba won se aye re bi won se aye baba re o ni bibeli se so pe e ma gbadua laisimi ati la share gbogbo ni to fe di alagbara ninu oluwa wa ma gbadua wa ma ka oro olorun wa mu oro olorun ni kiko wa ma bo wa ni stress lati ma ka o de ni fi adua sere iketa ni pe wa duru ninu ododo tori pe agbara olorun ni ki se agbara esu olorun o de ki duru ni biru durudu o le ma gbadua si olorun ko ma kowo re bo ese o le ma gbadua si olorun ko ma sagbere ko ma dale ko ma lu jibiti gbogbo kan jawo nibe to ba fe akoya agbara olorun wa jawo bibeli pe o le je mimo bi baba ni ti be ni orun bi o se je mimo eni mimo ni olorun wa bibeli de so wipe ojo oluwa n be ni bi gbogbo o ni o wo wa atosan ti oru lo fi n wo wa ehn ateni rere ateni buburu so fun ideji to ba fe je alagbara ninu oluwa wa ni iwa ododo wa ma rin ni ngwa mimo ati otito o ni puro fun eni keje o ni se agbere mo olorun wa fi iyawo oniyawo le wa ma rin ninu igba mimo wa gba jesu sinu okan re wa gba sinu aye re a ma to e sona igba to ye ko gbadua o ma de a je ko gbadua igba to ye ko osun a forunkun e wa lo sun a to enu gbogbo a ma ko e wo a gbe agbara kan sinu re ti a n pe ni agbara emi mimo loruko jesu oluwa bi o ti n se be mo gba aladua ori ofe lati ma rin ni gẹgẹ bi otitọ ati bi o ti yẹ lati gba gba èyí tí a ń sọ̀rọ̀ nípa ẹ̀ lórúkọ jésù ọlọ́run á yọ̀ǹda ọlọ́run á yọ̀ǹda èyí tó wá parí ẹ̀ ni olùrànlọ́wọ́ nínú jésù ló ti lè rí tó bá bẹ̀bẹ̀ tó jẹ́ aládùúrà tó ń gbàdúrà olùrànlọ́wọ́ dìde no matter kò ní fi ṣe ọjọ́ tí ènìyàn ti wà nínú ogun kò ní fi ṣe ohun tí ènìyàn ti là kọjá ṣùgbọ́n ọjọ́ kan olúwa yóò ṣíwèé rántí kan olúwa ẹ̀ so mo bẹ̀ ọ́ ní orúkọ olúwa mo gbàdúrà ìdí ẹni mo fi gbé gbogbo ènìyàn pé ọjọ́ friday ọ̀la yìí a máa wà ní ìlú àkúrẹ́ pẹ̀lú program tá a máa ń ṣe lóṣooṣù solution hour ẹja pàdé lókè àrò kí gbogbo ènìyàn kó di ìgbàgbọ́ rẹ̀ mú gbogbo ènìyàn máa wá pẹ̀lú omi odò afẹ́fọ́ orí wa ni mo gbà aládùá lórúkọ jésù olùbàlà bí o ti ń ṣe bẹ́ẹ̀ ogun ọjọ́ pípẹ́ ó di àwátì
1: amen
0: ó di àwátì
1: amen
0: ẹgbẹ́ ọmọlé orí sọpọ̀ ọlọ́run ládélé
1: amen
0: òkè tí mi ò lágbára tí
1: o òkè tí mi ò lágbára tí o
0: ẹgbẹ́ mi gùn òkè
1: ẹgbẹ́ mi gùn
0: òkè ẹgbẹ́ mi gùn
1: òkè
0: ó yà
1: ọmọ jésù.
2: I don't know.

0: ẹgbẹ́ ọwọ́ yẹn lé orí ẹgbẹ́ ọlọ́run ládélé aláàánúdà mo fẹ́ gòkè aláàánúdà oyà
1: ọlọ́dẹ ẹgbẹ́
0: ọlọ́run aláàánúdà aláàánúdà mo fẹ́ gòkè.

0: gbé ọwọ́ lé orí láti omi lọ ipò ẹni tó wà abẹ́ ọ̀dìdẹ́
1: náà
0: rẹ́lí bá dúmà ṣùyà láti omi lọ ó dá ọgbọ́n náà tó dé ọmọ lẹ ó di òkú bọ́dà yóò dúlẹ̀ fi kó ìjà kárí wọ ó yá agbára àdènà gbáre èyí tí tó ń kojú tó fi fojú kó ìjà kárí wọ lórúkọ jésù olùgbàlà ó bí nádà ó bí nádà ó bí nádà ó bí nádà sọ pé ọ fà á rẹ kulẹ kọ jáde láyé mi mo fẹ dìde ọ fà á rẹ kulẹ jáde jáde ó yá. Gbé ọwọ́ yẹn lé orí sá, máa yá ní kálíbúndé máa ṣùyà láti òní lọ. Lórúkọ Olúwa, àṣẹ ìtọ́ ti ń forí rẹ̀ ṣe. Lórúkọ Jésù, àyípadà. Àyípadà. Bọ́dà. Ìkórìíra ló fi bá ọjà. No wonder every day lo ni promise and faith. Gbogbo àwọn tó yẹ kó ràn wọ́n lọ́wọ́. Wọ́n ràn wọ́n lọ́wọ́. Báwo ló fi wá fẹ́ dókè? Lórúkọ jọ́. Gbogbo ẹyin ti gbẹ̀yìn, gbogbo ẹyin ti orígun mẹ́rin Èkìtì, ẹja lọ pàdé ní Brickley Hall láàárọ̀ yìí, rọmi odò sínú ike kó wá gbé pàdé olúwa ní Brickley Hall ní àárọ̀ yìí, aago mẹ́sàn-án, ẹja tètè débẹ̀, gbogbo ẹni tó mẹ́rin wòlíì, ẹja tètè débẹ̀, ó máa lé láàárọ̀ yìí sá, bàbá mi ni kí n fọ orí fún gbogbo ènìyàn. A dẹ̀ wá fi òróró, a dẹ̀ fi sí orí gbogbo ẹ̀dá ènìyàn tó bá ti wá láàárọ̀ yìí. Bẹ́ẹ̀ ni bàbá mi kì í ṣe, bẹ́ẹ̀ náà ni màá ṣe ṣe ní ìlú Àkúrẹ́, ìyẹn ní ọ̀la fún solution wa tó di ọ̀la ní Ondo State. Gbogbo ẹ̀yìn tòǹdó, ẹ̀yìn ti ilẹ̀ olùjì, gbogbo ẹ̀yìn ti Àkúrẹ́, gbogbo ẹ̀yìn ti Ìdẹ̀rì, gbogbo ẹ̀yìn tọ̀wọ̀, orígun mẹ́rin, gbogbo ẹ̀yìn ti Ìta Ògbólú, gbogbo ẹ̀yìn ti Àkókò, ẹja pàdé ní ìlú Àkúrẹ́ ní ọ̀la. Gbogbo ènìyàn pẹ̀lú omi odò ìwọ fúnra ẹni wàá rọ wá wàá rọ omi odò yẹn wá màá dẹ̀ ka sáàmù sí àdẹ̀fọ orí wa ṣùgbọ́n bàbá mi ní kí n fi òróró kí n fi yan gbogbo ènìyàn pátá àrùn búburú kan bọ̀ lórúkọ Jésù kò ní kàn ọ́ kò ní kàn ọ́ kò ní kàn ilé kò ní kàn ẹbí ó ní kí n fi òróró yìí sórí gbogbo ènìyàn pátá wàá rọ mi tiẹ̀ wàá rọ ti ọmọ rẹ tó bá délé tán torí àwọn ọmọ ti lọ lé ìwé bá ní pé kó kó gbogbo wọn wá ṣùgbọ́n rọ mi tí wọn wá máa gbàdúrà sí wàá bẹ̀ lọ fọ orí wọn nígbà tí o bá délé wọn máa ní agbára. Ẹja pàdé ìyẹn ní àárọ̀ yìí ẹgbẹ́ ọwọ́lé orí máa ya lebàdo àmà sínìyà láti òní lọ ipò ojú kan tó wà yẹn agbé òdìdè ní báyìí agbé òdìdè ní báyìí jápọ̀ mi lẹ́yìn lẹ́wà tí kì í jẹ́ kán gòkè ó yà ṣubúlù rẹ̀ mo fẹ́ gòkè omi lẹ́lẹ́ bàbá ó yà ṣubúlù rẹ̀ ṣubúlù rẹ̀ ó yà. Oh, my God.

0: lọ. Ṣé ènìyàn lè ṣe lé? Bàbá mi ló ka pébù. Wọ́n ní pàtí agbára ń bẹ lọ́wọ́ rẹ̀. Òun ni mo ṣe rọ gbogbo ènìyàn wípé ẹnìkan ṣoṣo tó máa gbà ọ́ lọ́wọ́ ogun tá gbà ọ́ tá mú pé ìyà yóò tó pin nínú ayé rẹ̀ òun ni Jésù. Ẹni tó bá tó ní gbà òun ló lè gbàyàn. Ẹni tí ò bá tó ẹ gbà tó bá fi ọ̀rọ̀ rẹ lọ ìrìn àjò asán ni. Jésù ń pe gbogbo ènìyàn torí pé Bíbélì kò fà mọ́ pé gbogbo ipá àti agbára ló ń bẹ lọ́wọ́ rẹ̀. Àwọn agbára lókè nílẹ̀ nísàlẹ̀ ilẹ̀ ọwọ́ Jésù ló wà. Fi ayé rẹ fún gbé gbogbo ẹ̀ lọ́wọ́. Jẹ́ kó bọ́ tukọ̀ rẹ, jẹ́ kó darí rẹ, wà á dẹ̀yìn wípé ohun gbogbo yóò yọrí sí rere. Lórúkọ Jésù ò ní rìnrìn àjò
1: àjò. Amen.
0: Wà á rọwọ́ lọ.
1: Amen.
0: Ẹnìkan náà ni mo ní ẹ̀rí. Gbogbo ẹni tó ní ẹ̀rí, ẹ̀rí kọ́dọ̀ ẹjọ́ clear. Ẹ fi sórí WhatsApp number yìí 070-664-668-63. Ẹ rìkọ́dù rẹ̀ dáadáa, ẹjọ́ clear, ẹ bá mi rọra fi sí orí nọ́mbà yẹn. Mo gbà á ládùúà, bó ti ń bọ̀ ní program láàárọ̀ yìí, ẹ mọ́ gbàgbé, mo ní kí gbogbo ènìyàn kọ́ rọ mi òdò sínú ike, ẹ rọ omi òdò sínú ike. Mo ti gbàdúà, mo ti ka àwọn sáàmù tó yẹ ká, mo dẹ̀ ti gbàdúà sí òróró yìí. Orí gbogbo ènìyàn ni mo máa fi sí lẹ́yìn ìgbà tí ẹ bá fọ orí yín. Àìní orí ọ̀fẹ́ láti gba òróró yìí sí orí yín. Mo bá ládùn.

0: ọwọ́ rẹ wọ orí rẹ. Ah, ito nla kọjá yẹn wa borí ẹ.
1: Amen.
0: Wa borí ẹ.
1: Amen.
0: Wa di aṣẹ
1: mi. Amen.
0: Ọ̀rọ̀ rẹ dayọ.
1: Amen.
0: Ah, ìran ti bẹ lórí rẹ aṣẹ.
1: Amen.
0: Aṣẹ.
1: Amen.
0: Aṣẹ.
1: Amen.
0: Aṣẹ.
1: Amen.
0: O ni dilẹ.
1: Amen.
0: O yẹ ni tọrọ jẹ.
1: Amen.
0: Ọkàn rẹ balẹ̀.
1: Amen.
0: Ẹja lọ gbómi wa. Omi mímu, omi ìṣọwọ́, omi ìwẹ̀. Ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. Mo rẹ agbára Ọlọ́run jáde. Gbogbo mi ẹ jí padà.
1: Amen.
0: Agbára gbọnú ẹ.
1: Amen.
0: Ìṣẹ́gun gbọnú ẹ.
1: Amen.
0: Ìwòsàn gbọnú ẹ.
1: Amen.
0: Ìtúsílẹ̀ gbọnú ẹ.
1: Amen.
0: Ìjáde gbọnú ẹ.
1: Amen.
0: Gbogbo mi ẹ jí padà.
1: Amen.
0: Ẹ jí padà.
1: Amen.
0: Ẹgbẹ́ omi yẹn ẹ máa mú. Bó ṣe mú omi yẹn, gbogbo ẹ̀sán, inú, ojú, orí. Gbogbo ẹ̀sán náà jẹ, ó yá ẹ máa jáde kúrò. Gbogbo tó ń pè ní fibroid, ó yá parẹ́. Parẹ́. Gbogbo cancer, ẹ bẹ̀rẹ̀ dà. Gbogbo liver, kidney, and heart problem, ó yá ẹ parẹ́ bẹ̀. Ẹ parẹ́. Ẹ parẹ́. Ẹ rọ́bọ̀ náà, ogúnṣẹ́, ọ̀rọ̀ yín dayọ̀. Ó ti rí bẹ̀. Bó ṣe mú omi yẹn mú dáadáa o, mo pàṣẹ láti òní lọ. Ó yá àìsàn inú ilé ọmọ ó ní gbúrò ẹ̀
1: mọ́.
0: Wàá finú ṣojú, wàá sàyìn gbọ́mọ. Rẹ abalẹ̀ gbogbo ọjọ́ pípẹ́ ó jáde kúrò.
1: Àmì
0: tó ń wá kiri agbára rẹ̀ iná tì í jáde.
1: Àmì
0: gbogbo tó ń ta ọ́ lára ó parẹ́ sí.
1: Àmì
0: ó ní kúrò ẹ̀.
1: Àmì
0: gbogbo ní fún orúkọ
1: rẹ̀. Hallelujah.
0: Ọlọ́run gbọ́ àdúrà.
1: Àmì
0: mo dáadáa kó gbé sílẹ̀. Ó yá gbé omi ìwẹ̀ máa fọwọ́ rẹ rú omi yẹn. Bó ṣe rú omi yẹn mo pàṣẹ lórúkọ Jésù Olùbàdàn. Tó o bá bomi ìsára gbogbo ogun tó fara kó lójú oorun lójú àlá ohun tó fọ̀ máa yé rẹ lórí ìta tó gbà lọ́sàn-án gangan lórúkọ Jésù àgbẹ̀dà. Gbogbo tó bá ti rí olóòní kó ṣàánú rẹ. Gbogbo ọkàn tó bá ti rí olóòní kó ṣe olóore. Ó ṣe olóore. Kó o rọwọ́ Ọlọ́run. Ohun ti ṣe. Ọ̀rọ̀ rẹ ti dayọ̀. Bẹ́ẹ̀ ni yóò rí. Ogun ni forúkọ
1: rẹ. Aha
0: gbèsílẹ̀. Kí ọwọ́ rẹ méjèèjì sínú omi ìṣọwọ́ máa ṣọwọ́ yẹn sọ pé Ọlọ́run Ládélé. Tòótọ́ orí mi. Ẹyọ̀ dalẹ̀ fún mi.
1: Ẹyọ̀
0: dalẹ̀ fún mi. Yúre tó jọjọ́ orí mi. Ẹyọ̀ dalẹ̀ fún mi. Ẹyọ̀ dalẹ̀ fún mi. Máa ṣọ́ bó ṣe ń ṣọ́ yẹn mo pàṣẹ ní orúkọ Olúwa yúre tó jọjọ́ orí rẹ lọ lórúkọ Jésù àgbélé ọlọ́wọ́. Àgbélé ọlọ́wọ́. Àgbélé ọlọ́wọ́. Àṣẹ́tì ó bọ́ dànù. Ìkorò ó parẹ́. Àmúbọ́ ó parẹ́. Gbèsè ó parẹ́. Wà á rọwọ́ yọ. Wà á dé èyàn. Wà á rógolo. Ìyanu ẹ ṣẹlẹ̀. Ó ti rí bẹ́ẹ̀. Ògo ni forúkọ
1: rẹ̀. Alleluia.
0: Gbé omi ẹ. Lọ dà síta. Ẹ jẹ́ kí gbogbo èèyàn sọ rẹ. Ìwọ tó ní tight tó fẹ́ fi hàn wá lọ́wọ́. Ìwọ tó fẹ́ sow seed. Please make sure wípé o ṣe láàárọ̀ yìí. At least.

0: àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Bàbá agbé ọ̀gá láàárọ̀ yìí o, ẹni tó pẹ́yẹ fún, ẹni tí ìyìn yẹ, ìwọ lọ pẹ́yẹ o, ìwọ nìyìn yẹ. Nínú ìdílé kọ̀ọ̀kan fún àánú rẹ, ìrànlọ́wọ́ ojú rere tó já sí fún wa, gba ọpẹ́ wa. Ọbángẹ́lì àtìyàn, Ọbángẹ́lì àtìyàn, Ọbángẹ́lì àtìyàn, àmọ̀yìn ológo, olùgbà ọpẹ́ wa. Ẹ bá ń ṣe hallelujah. Gbogbo ẹ̀yin alàyè, ẹ ṣe hallelujah. Ẹ̀yin tí ọ̀tá ò rí mú, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tó gúnkùn ò rí mú, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin táyé ò pa lójijì, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tí ọ̀tá ò gbá ògo lórí ọ̀rọ̀ ayé, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin wọlé lọ ń dá bóbò, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tọ́nà tuntun máa là fún, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tẹ́ ẹ máa bímọ, tẹ́ ẹ máa jèrè wọn, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tọ́dún yìí máa dùn fún, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tọ́sẹ̀ yìí máa dáa fún, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tẹ́ ẹ̀ ní kọ́nu pàkútí ọ̀tá, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tẹ́ ẹ jẹ̀rẹ̀ wàhálà lórí ọmọ, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tẹ́ ẹ máa kọ́lé, tẹ́ ẹ máa gbébẹ̀, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tẹ́ ẹ máa lówó, tẹ́ ẹ máa rí jẹ, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tílẹ̀kùn ìlú òyìnbó máa sí fún, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tẹ́ ẹ bá sí ọ̀tá jẹ, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tó gun ayé òní borí, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tẹ́ ẹ̀ ní jóná mọ́lẹ̀, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tí ọlọ́run ọjà fún, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tọ́jọ́ yín máa dalẹ̀, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin táyérayé máa wòsàn, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tọ́lọ́run máa sàánú fún, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tí ọ̀rí jẹrí mu, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin táìsàn ò ní dè mọ́lẹ̀, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tẹ́ ẹ máa gbẹ̀tọ́ yín, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tẹ́ ẹ máa rí promotion gbà, ẹ kẹ́ hallelujah. Ẹ̀yin tẹ́ ẹ máa wọ̀pọ̀ ọlá, ẹ kẹ́ hallelujah. Ogoforukoluwalogo. Ẹ ranugba. Mami, ẹ ranugba. Dadi, ẹ ranugba. Gbogbo èèyàn, ẹ ranugba. Ogoforukoluwa. Láyé tẹ́ wa, ẹ ò ní rí bànújẹ́. Láyé tẹ́ wa, ẹ ò ní rí bí. Wàhálà ò ní báyé. Ìwọ̀ ogo tó jẹ́ ayérayé paná rẹ̀ báyìí. Ẹ sọ wípé ohun tí ẹlẹ́dàmì kì í jẹ,
1: ohun tí ẹlẹ́dàmì kì í jẹ,
0: táyé fún mi jẹ,
1: táyé fún mi jẹ,
0: ẹ̀jẹ̀ Jésù,
1: ẹ̀jẹ̀ Jésù,
0: pàwòrò rẹ̀,
1: pàwòrò rẹ̀.
0: Ẹ sọ, ẹ sọ pé ohun tẹ́lẹ́dàmì kì í jẹ,
1: ohun tẹ́lẹ́dàmì kì í jẹ,
0: tí ayé fún mi jẹ,
1: tí ayé fún mi jẹ,
0: ẹ̀jẹ̀ Jésù,
1: ẹ̀jẹ̀ Jésù,
0: pàwòrò rẹ̀,
1: pàwòrò rẹ̀.
0: Àfọ̀jẹ̀ òkùnkùn,
1: àfọ̀jẹ̀ òkùnkùn,
0: tá fún mi jẹ,
1: tá fún mi jẹ,
0: lójú àlá,
1: lójú àlá,
0: ẹ̀jẹ̀ Jésù,
1: ẹ̀jẹ̀ Jésù,
0: pàwòrò rẹ̀,
1: pàwòrò rẹ̀.
0: Ohun tí ẹlẹ́dàmì kì í jẹ,
1: ohun tí ẹlẹ́dàmì kì í jẹ,
0: tí òkùnkùn fún mi jẹ,
1: òkùnkùn fún mi jẹ,
0: tí ènìyàn fún mi jẹ,
1: ènìyàn fún mi jẹ,
0: ẹ̀jẹ̀ Jésù,
1: ẹ̀jẹ̀ Jésù,
0: pàwòrò rẹ̀. Ohun tẹ́lẹ́dàmì kì í jẹ, tí mò ń fúnra mi jẹ, ẹ̀jẹ̀ Jésù, gbà lọ́wọ́ mi, látòní lọ, mo dòmìnira, bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ yín. Ẹgbẹ́ ìgòrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru. Agogo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain ní ọ̀gànjọ́ òru. Agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ̀ọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí n bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ìtí ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wa ère kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbò fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìtí ara rẹ̀. Ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Matthew,
2: bàbá mi,
0: mo ń sọ lánàá wípé ìwọ̀ ògo abèrè lánàá. Àwọn èèyàn ń pè mí pé ṣé lóòótọ́ lọ́lọ́run léèwọ̀? Ọlọ́run léèwọ̀, kò sẹ́ni tó wà láyé, kò sí nǹkan kan tó wà láyé tí ò léèwọ̀. Matthew, òkúta, o gbọdọ fi ori so irin yo se kini o yo fo eyin o gbọdọ fo ori sokuta ono se kini o no fo esa bo mi se nse guru to nse gbara yin Matthew ile ni o fa mu o si mi bayi wa tu wo nkan sa se ri bi na se lagbara to o ngan o gbọdọ kori bo mi kaluku lo ni iwo ti so wa mi bayi o wa mi bayi kile wo Olorun ko gbọdọ foju re a enikeni gbogbo nkan Olorun le se for God all things are excuse are you pa. God can never show himself physically ko wa so pe aworan Olorun ke wa do re Moses se gbogbo ogbon ngba ya bibeli so pe Moses o ma ri oju koju emu ko cloud la san ni Moses ri cloud yen ma so kale o ma ri cloud sugbon oju ko se kini o ko foju yen akoyi si re lori ina njo loju e ni ko le ri ewo ti Jesu oni pe ko gboro teriba ko ta ni fo satani abo teriba gba na olohun oni gba ori ngba ti satani to wa fe gbera re ga ju olohun lo olohun so pe o fe je magile o fe koja ye won de le po olohun so kaluku lo ni kini o oni do and don't adam ati eva ta so lana un ta won gboro se eso yen won gboro je immediately tan je gbogbo un ta fun won won withdraw re be na le yan omo olorun tin je ta mewa Matthew ewo ogo ni nje esa o so ri baba nji ya de pastor tin so fun pe ogboro sanda mewa koni si nbe o to mo so fun omo olorun tin je akoso excuse so ri pastor to ni omo san koni si nbe ngba ti o ba ndoju ko kini mu iwo lo doju ko ke esa won won ti Saul won ni ki Saul ko lo se rubo o na lo se kini o na lo se igba Samuel de Samuel ni wa eto se rubo o la mo eyan ni an ti mi won ni lo se ta lojiya Samuel eyan ni abi Saul Saul lojiya mo gbadua o ni jiya o ni ya o ni jiya o ni ya Matthew ewo alaboyun wa alaboyun ko ti ye be nsin to ba ti loyun mo so fun pe mo mo me gbona o awon kankan wa to gboro se kini o to gboro je mo awon ogun kan wa to le se kini o bi be ko omo to gbe sinu yen o le se ni jamba o abi be ko ni bo moto ta gun de bi bayi Matthew se moto le jeyo esa te ba ti buyo sinu engine re ki lo se le yen o ti tan ni e wo o wo ti ma mu wa yen ka mi ti lo nu bibeli o wo ti ma mu wa bo wo ba leroro te ba mu eri eti te ba fi si Matthew kini o se o ma disappear o ma gbe mo be ni ewo le se kini le fun wu akadun ti ma mu yan owo mi mewe wa akadun ma mu tele o yin ba do teni kan so fun bi a kelebu inte ti di person man be o ni de iwo lo ki ka yen lo ki boy gan se la ro kutukuru Matthew gbogbo ka ti mo ki gbogbo se gbogbo re akadun o se kini o ko mu mo ini kini reason mo ti ma ewo e mo de fun je mo gbadua ewo ogo taye fun oje loruko Jesu ayeraye pana re bayi Matthew awon nkan kan wa di natural ma try re kini kan be okay igba ta lo si program orugba ri eso kan ki loruko re were pe mo wa ja mo wa ni ke wa gba ke ba ntoju re gbogbo yin wa nsa ma bere pe kile nsa si e wa ni were pe bi pe ipo for si ka je kikiri yo kan leyin orun kini o se were 20 minutes risa were pe to ba kan leyin orun were seju melo ni 20 minutes wa jeju eri jante o ti je ewo o ti fi nkan ti oye ko fi kara o ti se kini mo pe Matthew o ni je ewo ogo igba se ngba mi mo a kan mo de toilet lojo yen gba yen wa ninu face me and slap you mo ani ta lo wa n toilet ta lo wa n bedroom e jade won ba so pe awon busy ni o awon ma to jade o ngba mo ri pe kini yen ti mu mi mo ba ni bo nu ogo ki n bere Matthew bi mo se bere lo le bayi ase kini kan be won pe ni ipin mo ti bo pata ipin bi mo se gbedi lo le bayi Matthew to ba je pe idi lojo iba mo dun mi sugbon tojo opa mose un ni kini yen se kini o on le ho in le ka mo ke o wo nu opolo mi o se kan igba si o wa kini reason mo lo kolu ewo mo gbadua o ni kolu ewo ewo ogo o ni je ewo ogo o ni je ko si ye samu to fe kan fun yere pe yo ju o Matthew ja gbagbe ko ti ye be nsin ko si ye Matthew mo ni Mase kini mo pe Matthew ewo eyan ni Colossus ewo eyan ni kini o Colossus iwo lo wa won mo tan to wo aye won ti tan loju ese to ba ti mu bayi yo la ori e mole wa ma ta to lenu wa ma se si nigba to ba ja kota o bo ni mu o bo leti enu ri o wu Matthew ba re ba to ti bale kini yo to pe wa mo si wa mo si wa mo si odun abi be ko why o ti taste e wo there are some things you don't tamper my less experience Matthew ma se kini mo pe mo gbadura e wo ogo to je ayiraye poro re bayi agbadura fo mo bere kan agbadura fo oyun olodun ba down oyun ba duro si la osu kini osu keji osu keta na ba travel oyun ti pe osu melo osu meta mo wa nbo lati travel Matthew lo ba ra woyan tan ta asala asala asala lo na ba ra asala lo ba bere si je asala lo yo yo osu meta afi gerere ko tun ti loyun medicine mo ni ke lo je olawusa ta n gbe ko sumo di awusa ke lo wa de be ke lo se kini mo pe ke lo wa de be o ni die nitori pe condition to wa won ki se kini o won e je nbe mo gbadura gbogbo ewo to fura re je ayeraye pa oro e bayi Matthew baba kan sori ti ma so ti bibeli fo ma to so tinu aye fo ko le yi o so ma pe mo ti so ta damu ati fa mo ti so tolohun mo ti so ti jesu na mo so nbo o mo se rin jina ma si rin jina Matthew baba kan be labule wa so ga ni ma mu mi fe daruko re o wa mo siga de stage o wa so fun ni doctor pe ko ma fowo kan siga mo o ipe o ti ba ati eje ipe edo furu re ipo ti baje pe to ba tun mo siga ipo le ku o osu kini ma yan mo siga inu gbogbo wa ba ndun ko ma mo siga mo osu keji osu keta Matthew ko mo siga mo asenta wa ni so ri mo dijo kan mo ba wa baba yi ijo kini mo ori ijo keji mo ori nbo dijo keta na ba lo ri nu go laarin ogede o ti doju bole o wa gbe siga senu o lo mo siga yen ninu ogbo ibe lo ku si o si lo je ewo won fun je o o fun ra re o lo se kini mo pe o lo fun ya re je ewo ni gbo to mu ewo ni siga to mu o n pa ra re die die ni gbogbo ewo ogo to n fun ra re je loni eje jesu o ya kokoro e bayi o sami o ya kokoro e bayi e bi omo kan enu leyi oruko re o je Samson iwe onidajo chapter 13 iya Samson o nsokun mo ni kini palekun olohun oloyin ohun oloyin angeli ni olohun o fi ya omo je o iwo lo fi ya omo je ra re o ti to mu ni ojo oloyin ba nka onidajo chapter 13 iwo kalati verse 1 ma gbo o
2: okunrin kan ara sora si wa
0: kabibeli
2: si idile dani oruko re asi ma je Manuel obirin re yagan ko si bimo angeli olu afara obirin na
0: ipe
2: o si wi pe
0: Oh, like that. O de nfo ti parunu re ko mo pogo ohun lo npa fura ohun mo gbadura ewo to nfura re je aporo e bayi ewo to buruju laye oni ese won gbadura ohun anu asi fun Matthew to ba di lola a mo tesi waju ewo ogo to je baba mi poro e bayi be lo ma o se be e ja pade no program ni challenge loni loni mo ma wa ni challenge ni opposite Genesis ni no more war bus stop mo ma wa ni egbeda every first Friday ma wa ni egbeda ni water bus stop ni yana paja e ba ti lo sona alagbutan ni opposite to police station water bus stop ibe ni mo wa ni first Friday mo nbo wa dororo le lori God bless you aye kan to wa yi o ni je
3: amen
0: lu mari
3: amen
0: no

0: lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí ìdí nìyí tí kan ní Glow 99.1 FM ìjàpọ̀ estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
1: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye sójúnà àti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
0: Lábala lábala lètò yìí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbọ́ ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
1: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
0: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nu lọ́rọ̀ láàrin ìlú ńbẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
1: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
0: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọkájọ bójútó àwùjọ wa lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
1: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.

0: Ohun ojúrílẹ̀ tó amúlùúdùn agbọ́ fi kọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ni Glow 99.1 FM. Lágo márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá, àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí, kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o, ẹ̀jẹ̀ àjọ máa gbọ́.
1: Ìrírí lágbà, ohun ojúrí, ojú ọba rí o, ẹnu òní lè sọ.
2: Many people are in the band. Everything I do, my boss. Graduate to what?
3: From Monday to Friday, every week, we hustle and bustle.
2: What will God tell Henry? Graduate to what?
3: Or guy, you won't kill yourself. Life no be about money alone. Every Friday by 5 p.m., look, we gather, listen to better high life music from old

0: Law 99.1 FM.
1: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ, rédíò àwa ara wa ni jọ̀ọ́.

0: àwọn ìwé ìròyìn tòní.
1: Ọ̀rọ̀ pọ̀ gidi gan ni.
0: Nínú gbogbo àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tó jáde lónìí.
1: Ọ̀rọ̀ pọ̀ ó pọ̀ dáadáa.
0: Nínú àwọn ìwé ìròyìn tí ó jáde ní tìbútò orílẹ̀-èdè Nàìjíríà lónìí.
1: Látinú ìwé ìròyìn Punch.
0: Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀.
1: Ìwé ìròyìn Vanguard.
0: Ńbẹ̀ ńbẹ̀.
1: Ìwé ìròyìn Hope.
0: Ó wà ńbẹ̀.
1: Ìwé ìròyìn The Nation.
0: Ó pọ̀ lọ́pọ̀ jáǹtì rẹ̀. Ńbẹ̀ ńbẹ̀.
1: PM News.
0: Ìròyìn mọ̀ ńbẹ̀ ńbẹ̀.
1: Leadership.
0: Ọ̀rọ̀ mọ̀ ńbẹ̀ ńbẹ̀ sẹ́.
1: Nigerian Tribune.
0: Ìròyìn yìí mọ̀ pọ̀ gan.
1: Ìwé ìròyìn Daily Post.
0: Ó pọ̀ yẹ́yẹ̀.
1: Daily Trust.
0: Ó ti kì í bẹ̀.
1: Ó dáa bó ti pọ̀ tó pọ̀ yẹ́yẹ̀ tó kì í bẹ̀ náà láti máa ja yín sí lágbọ̀n ètò eré ìdárayá, ètò ìlera, ètò ẹ̀kọ́ àti ètò òṣèlú láò ti máa mú àwọn ìròyìn ọlọ́lọ́kan ọ̀jọ̀kan wá sí ti ìgbọ́ yín lójúmọ́ tòyín. A tún ti kó àwọn kókó inú ìwé ìròyìn dé gẹ́gẹ́ bí ìṣe wa ndede aago mẹ́jọ sí aago mẹ́sàn-án náà la máa mú akọ́tún ètò ọ̀rọ̀ pọ̀ wá sí ti ìgbọ́ yín bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé títí da ọjọ́ etí. A tún ti dé báyìí gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ ká bẹ̀rẹ̀ sí ní mú àwọn kókó léyìí ti ń bẹ nínú ìròyìn wa báyìí kó tó di pé a máa wọnú rẹ̀ lọ. Lónìí-sàn-án lápá ọ̀dọ̀ tèmi bí ìwé ìròyìn Daily Post gan níbẹ̀ ni mo ti máa mú ṣe ṣe lójúmọ́ tòní níbi tí ẹgbẹ́ òṣèlú ADC ti ń ṣe kìlọ̀kìlọ̀ fún Ààrẹ Bọ́lá Tinubu lórí àlékún tó dé bá iye tí wọ́n ń ta jala epo bẹntiró. Ní bí ó ti jẹ́ ń sọ̀rọ̀ wọ́n ní wò ó Ààrẹ Bọ́lá Tinubu máa ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà débi tí wọ́n ti wẹ̀yìn wò tí wọ́n ti fèsì sí ọ.
0: Bákan bákan bákan ni ìròyìn kan mọ̀ ń bẹ ní iwájú mi ní kùtùkùtù òwúrọ̀ yìí o níbi tí ìròyìn náà ti ń jẹ́ kó di mímọ̀ wípé aya Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Èyí Buhari tó ti dolóògbé Aisha ó mọ̀ ṣe ẹ̀ńlẹ́ ń bẹ̀ ń wo sí Àtíkù kí ni ti àbẹ̀wò náà kí ni tó dálé lórí.
1: Ó dáa látinú ìwé ìròyìn Daily Post ọ̀hún bákan náà lórí ọ̀rọ̀ epo bẹntiró yìí náà ni mo ṣe wà níbi tí ẹnì tó jẹ ọmọye ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP Social Democratic Party Adéwọlé Adébáyọ̀ náà tún ti ń sọ̀rọ̀ lórí ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Ní wo ààrẹ gẹ́n sọ fún ọ kò sí bó ti fẹ́ ṣe é bó wọlé bó wọlé bó bá ilé wọlé lọ́dún 2027 ó dáhùn lójú gbangba pé ẹgbẹ̀rún márùn-ún òun náà ni wọn yóò mọ ta jala epo bẹntiró.
0: Àjọ àwọ òṣìṣẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ̀ ti pe ìjọba àpapọ̀ sí àkíyèsí kan wọn ní kílódé. Ẹgbẹ́ ìgbésẹ̀ lórí epo pẹtiróòlù tí wọ́n ń ta jálá epo kan ní ẹgbẹ̀rún kan àbọ̀ náírà yìí ₦1,500 èyí ti rí.
1: Òdà ọgbà bẹ́ẹ̀ náà nínú ìwé ìròyìn Vanguard lórí àwọn tí àgbo mímu mú gba ẹ̀mí wọn. Èyàn ní ìpínlẹ̀ Ondo ta wà yìí gẹ́gẹ́ mọ̀ pé kọmíṣánná fẹ́tò ìlera tún ti ń sọ̀rọ̀ ó ní iye àwọn tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn látàrí àgbo mímu òun náà ni wọ́n tún ti lékún sí i.
0: Bákan bákan bákan náà ni ìròyìn kan náà mọ̀ ń bẹ ń bí o léyìí tó ń jẹ́ kó di mímọ̀ wípé lórí wípé a fa ọmọ yìí kan ṣoṣo kalẹ̀ láwọn ẹgbẹ́ òṣèlú alátakò tómi lọ́mọ̀ darí àwọn ìjíròrò àti ìfikùn lóko kan o láti wípé òun ló léwájú pé ó dà ẹ jẹ́ ká jọ ṣe kinní yìí ká fa ọmọ oyè díje kan sípò ààrẹ kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú àwọn alátakò.
1: Ọgbà bẹ́ẹ̀ náà ni Wike ti ń sọ̀rọ̀ fún gbogbo àwọn tó ṣùgbà ó ní ẹ wò ó bó ṣe wà yìí òun ò ṣe tán láti ran ẹnikẹ́ni lọ́wọ́ láti jáwé olúborí tàbí gorí ipò kan bí kò ṣe Ààrẹ Bọ́lá Tinubu nìkan ṣoṣo.
0: Ìròyìn kan náà mọ̀ ń bẹ ń bí o lórí ọ̀rọ̀ kan tó jẹ́ pé ti ń já rìnrìn nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Anambra lórí wípé ẹnìkan jẹ́ gbèsè lẹ̀ kò jẹ́ gbèsè lẹ̀ àti ìjọba ìpínlẹ̀ Anambra àtòbí wọ́n ti kẹsẹ̀ bọ́ ṣòkòtò kan o ló lé àjẹ́lẹ̀ gbèsè tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kan ẹnìkan tálẹ́nì tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kan òun gangan.
1: Látinú ìwé ìròyìn Vanguard lórí ẹ̀sùn léyìí tí Àtíkù fi kan Ààrẹ Bọ́lá Tinubu wípé ńṣe ló lọ tẹ pẹpẹ sàbùkẹ́ ayédèrú fún àjọ elétò ìdìbò ilé ẹjọ́ tí wá ń pe Ààrẹ Bọ́lá Tinubu báyìí láti wá fèsì sí ọ̀rọ̀ náà láàrin ìjọ méje.
0: Bákan bákan bákan náà ni bíṣọ́ọ̀bù kan ní orílẹ̀-èdè Nàìjíríà ó mọ̀ ti sọ̀rọ̀ sí gbòòrò ayé oníṣẹ́ rí ìkẹ́tàjàlú ohun ìgbésùmọ̀mí ó náà ni ó ti ṣe ó lé nígbà àwọn ilé ìjọsìn yìí ń chọ́ọ̀chì ó ti ṣe wọn ṣàkàṣàkà débi wípé ó ti dẹ́mi ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn légbodò ní ìlú Maiduguri bíṣọ́ọ̀bù wo ló sọ̀rọ̀ yìí.
1: Látinú ìwé ìròyìn The Hope lórí ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ rí èèyàn Peter Obi tí ó sọ ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ọ̀lọ́lọ́ ta wà yìí ti ń sọ̀rọ̀ ó ní wo Peter Obi kò sóhun tó jọ pé ìgbà tó wà lórí ipò ó jẹ gbèsè bó ti lọ báyìí òbítíbitì gbèsè léyìí tó fi sílẹ̀ òun náà ni mo ṣe ń san lọ́wọ́.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn wọ̀nyí náà ní ń bẹ níwájú wa tó jẹ́ wípé tí a mọ̀ tu pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ tá a máa nà ń bẹ̀ lónìí lórí ètò yín ètò wa ọ̀rọ̀ pọ̀ nínú àwọn ìwé ìròyìn olójoojú mo to ne ile ise alalubarika la wa yi glow 99.1 fm na la wa yi ibi ti olohun oba mi ti ni pe ko mo dangbirin ko mo tangbirin ko mo yinbirin nibe na la wa mo mo wi pe e ti standby e ti tete bele je lati gbo awon iroyin tin be ni waju wa lone tugbon kene kan sele aroke kene kan sele ore mi kan ni won ma npe ni omo yi
1: omo
0: iye alaga kan ni bi kan ni mo wa lo so fun mo fe lobby o lo nfe se marriage mo wa ni ah je ke mi na kin wa si afa nbe gege bi o so mo pe ojo ojo jima ti o ba ladun ojo alami si bayi le eyan ti ma mo atokere bayi lo loju ni si ti mekun wa ke mi na kin lo lobby tori bi samo ni bubu ti lo tirin pe afa la wa na o ka we ntan we yi o ka mu lo be o lo wa ni oniru wa ko lo hun fe oni ko mo o wa si u amuda ko ma se ni kai ko wa je pe awa ganu si afa imi
1: ah
0: wa ni a je pe mo wa condemn in alpha league
1: overgraduate lagbara ko condemn in alpha league
0: ara nu wa yo mo dra mo dara wa nudun ni gbogbo gba ni gbogbo agogo ni alade tin je ade ni yi loko ti mo nje baba ode keke worldwide only overgraduate in the universe aki yin le oro okutukuto ni wi pe ojo one yo je ojo ayo fun gbogbo wa
1: ami o da emi omo yin ni lolufe yin ayoyan re yin aburo yin blessing roke lo kiyin kaabo soda ko tun eto oropo bakan na e tun ma wo wa loju opo facebook wa e ma fi run gba yin sowo sori e ma comment e ma like e ma share e sun goni o da se kin mu se nse lapodo ti mi bi abi lapodo ti
0: yoru babo won ni pe tesi waju bayi na ni opa asegun bo ba tesi waju na latodo ti e na kini fin si yan o ya te waju
1: o da latinu iwe royin daily post egboselu african democratic congress adc na ni won tin se kilo kilo fun are bola tinubu lori oro epo bentirole ti odi owon gogo le enu lolo yi le to si tin fa inira ba pupo ninu awon mo orilede Nigeria nibi egbe on tin soro won ni epo ti owon gogo lenu lolo yi ni orilede ta wa yi olonu je pe lawon apa bi kan ina ni won ta jala epo bentiro ni 1470 naira per liter won ni eleyi o ti wa mu ki atije o tun bo nira si o tun wa mu ki owo ti won fi n gbe oko o tun bo po si o ni eleyi o tun wa fa akude na ba bi awon eniyan bi won ti se ri ina se ise won bi o ti to ati bi o ti ye ninu ati ejade ti eni to je akowe gbogbo won iyun malam bolaji abdullahi buwolu eyun ni anam boselu adc jodi mo pe ipo leyi ti orilede nigeria wa lowo yi oran ni ko yori be to si je pe bi are o ba sora bayi o se se o ki awon orilede nigeria ki won bere si ni fi aidunu won han koda onu se se ki won bere si ni fi ehonu won han kakakiri igboro oni se lo ye ki are bola tinubu ko wa gbogbo ona bi epo bentiro yo ti se duro sori oye kan leyi ti oni ni awon orilede nigeria lara lati mara oni sugbon pelu bi o ti se gbenu lo soke yi to je pe lawon ile epo kan won ta ni 1500 naira per liter oni ile epo to je pe ti ma ri lowo to kere ju bayi ona ni 1470 naira per liter oni ti o si yo ma ri be oni eleyi gan o ti wa se akuba fun atije ati atimu awon le Nigeria oni wo are tete gbe igbese ko to di pe awon mo ile yi won yiju pada si o iroyin po sibe dada daily post gan nibe ni ke ti lo sere oro mi lojumo tun ni
0: iwe iroyin punch na ni mo ti kokko taju kan ti mo ti ri iroyin kan to ni se pelu oro eto oro aje yun lori oro epo petirolu to kokko menu ba to ka iroyin re to fi lede yi na ni heye lori awon sula sugba leyi to tin sele laarin ile America ati Iran to ti mu ki owo epo jala owo epo petirolu gbe soke si ona lo mo ti mu ki ajo NLC won ni ijoba apapo ijoba apapo ijoba apapo e mo mo wo wa ran e tete gbe igbese akin tori wi pe jala epo petirolu kan bayi egberun kan abo ni o mo nta e wa nkan se si ajo awon osise ti orilede Nigeria na ni a ti bere si nfi gbe bonu o ni bi o se je wi pe nse ni iye jala epo petirolu kan lokan dede fo fere soke lawon apa bi kan ni gbogbo awon ipinle ti nbe ni orilede Nigeria ni bi o se je wi pe ni ipinle Kano Yobe Sokoto Borno Taraba ati Samfara egberun kan abo naira 1500 naira ona ni o mo nta jala epo petirolu kan bayi o debi wi pe lawon apa bi kan ni korokon du orilede Nigeria bakan na ni omo sese ori o gege bi oro ti o jeyo lati odo ajo awon osise ti orilede Nigeria o na ni ati wa kesi ijoba apapo pipe e ti wa woro confidential da e gbe awon igbese kan ke ti se awon agbekale awon nkan kan te bi wipe awon eyan o ni mo lara latari epo petrolu to kan dede gbe soke yi eyi run lara nkan ti won fe ki ijoba ko se na ne o na ni pe ki o bere tin san awon owo kan to ni itumo gege bi owo osu fun awon osise ati wipe ki won lo bere tin ta epo robe yi ama si crude oil kan lo mo ta fun awon ti won je ojuko ifopo mo to je ti local wa ti nbe to je ti wa nti wa kan mo ta ni naira kan mo ta ni dollar mo gege bi atejade oro kan de to je pe ti o wa lati odo ajo NLC leyi ti eni ti o je are won Joe Ajaero ti o bo wolu ni ojo ojo oru tin se ana ode yi o je ko di mimo ninu oro re oni se ri petrolu ta nso npa re yi oni lawon apa bi kan iye ti won ta oni egberun kan ati 340 naira ni o mo ntaja la epo petrolu lawon apa bi kan nigba to je wipe lawon bi kan na won ni royin na nje ko di mimo wipe nse lo tu gbe pele to gbe soke lawon apa bi kan to je pe ti o gajara lo won ni akoba lala o na leleyi mo ma se o nitori pe yo je ki eto ora aje to ti denu ko le do tele tele to je wipe nse lo nwo feto feto ko tubo wa polukuru mosu si patapata ati wipe ati je ati mu awon orilede Nigeria yo wa nira die o ati lo ati bo yun igboko gbodo oko o na ni o bere si gbowo lori goboy bayi debi wipe owo nje ni owo rent ile ni owo ilewe awon omo gangan ati awon nkan mi to je ke eyan mo fi sara rindin ati gbogbo awon nkan to je ke eyan mo lo pelu irorun o na ni o mo wa le kokoko bayi won wa ni ijoba apapo baye ba tete mura o mo sese ka to wi ka to fo kan bere tin ta epo petrolu legberun meji naira ajala kan e mo wo wa ran e wa nkan se si iroyin yin be o ni oju ewe kan ninu we iroyin punchi e lo ka lakatambe
1: o gba be na ni eni to je omo oye are ninu egboselu social democratic party sdp adewole adebayo odo ni o tin se kilo kilo bayi lori oro epo bentiro ti o de won gogo yi o ni e wo ani mo nso fun yin mo tun tu so se mu fe won gba ya fun yin bayi bi are bola tinubu bi o ba ile dije dupo to si jawo olubori lele keji eyun ninu idibo apapo ti nbo lodun 2027 o ni e lo ko sile se ri gala epo bentiro kan 1,500 naira ni won yo mata oro na ni o so di mimo ninu atejade gba ti odo eni to je olubadamo si lori awon oro tin suyo kakakiri eni ti se comrade mark adebayo eyun ni ana ni be lo ti se kilo kilo pe pelu bi won tin ta jala epo kan eyun ni 1500 naira lawon ile epo kokan ni orilede Nigeria ta wa yi oni o ti tubo mu inira ki o tubo mo deba awon mo le yi si oni koda igbagan ti won se nta ni bi 670 naira 770 naira ti o je wipe o tu wa duro leri 1000 kan naira oni awon orilede Nigeria gan won koju inira ni se wari lowo to tu wa gbe lo soke yi oni o daun loju pe inira yo ti tubo po si oni o mo wipe awon iya loja won ti ma se alekun si eye ti won ta awon ja won tele oni koda eni ba lo raja bayi to nta ni le taja re bo ma pada lo ra mi owo ti yo tu mu lo yo ju ti ateyin wa lo o wa ni se iru ijoba yi gogogan lo ye ki awon mo orilede Nigeria ki won tu ti bara won lodun 2027 oni e wo eyan mo ile Nigeria e la oju yin daada e shine face yin daada e ri wipe eni gogan ti o ye eni to le tuko orilede Nigeria o na ni keri pe e dibo fun lodun 2027 sugbo seri lori oro epo bentiro ye ma je so e ma je npuro fun yin bi are ba ile jawe olubori lodun 2027 5000 naira ni won mata jala epo betro kan daily post gan nibe ni mo ti mu wa fun yin
0: o da iroyin kan na leleyi tin be loju owe kan ninu we iroyin punch bo ti le je pe labo n fi bo na la ma fi iroyin na se ni kutukutu owuro yi e je ki wo nkan tin sele lagbon ni oselu ati eto oro aje opapo mara won na ne lati ipinle anambra man ne ijoba ipinle anambra o na ne o mo ti gbe na woju okun obi o lori awon esun kan to je wipe ti won so pe won jo fi kan ra won o latari wipe obi ti bi ti owo tin je bi aje ele gbese tin lo si bi bilionu meta din la doje naira ati milionu merin le ni ogofa dollar o na lo je ajele gbese tin be lele ta la fesun kan iru esun wo la fi kakaluku won gangan ijoba ipinle anambra na in lo tin je ko di mimo wi pe isejoba to je pe ti o ku lori alefa ti o ntewo gba eyun gomina tele ri ni ipinle anambra peter obi o na lo je wi pe obi ti biti ajele gbese eyun eto eyun eyawo ti o lo se ni awon apa bi kan o na ne o je wi pe ni ona bi mejo ototo o na ne o mo ti lo yawo yi o leyi ti pe to te pe ti o fi le fun awon ti o gori aleva ni ojo keta din logun osu keta odun 2014 nenu afikun oro re oni titi di ogbonjo osu kefa odun 2026 oni se ri apapo iye eyawo on leyi ti obi ti o fi le ona lo tin lo si bi billion meta din la doje ati esun merin naira titi di ojo ogbonjo osu kefa odun 2026 commissioner fun eto iroyin eyi un dokita lo mevo in lo soro yi di mimo nigba ti o fi n ba awon akoroyin soro ni bi ipade awon akoroyin kan ti an se ni ilu oka ni ojo ojo oru ti o koja yi nigba ti o fi n face si oro kan ti obi ti o so to nje ko di mimo wi pe in se ni ohun o ti e ya owo kankan ko si gbogbo gbese to je wi pe to n ya nigba to n be lori aleva to n wo san ko n to ku lori aleva mefo wa je ko di mimo oni baba ni pe ka ma ka ni mini meji meta merin ninu awon abo kan leyi to je pe ti o jeyo lati office awon to n ri si oro ajele gbese eyi n ti ipinle anambra won ni titi di osu ke odun 2026 won ni ewu awon owo kan ti an ya to je pe ojo re si nbe nbe to je pe ti an si bowo lu oni o si nbe nbe o to je pe ti won o ti san bayi o wa ki ninu alaye to se oni ninu awon eri ma je mi so kan oni obi o na lo yawo la fi se lati fi se itoju arun arun iba eyun malaria ati lati dekun omi yale agbara ya shop o yawo fun oro eto eko eto ilera ati awon nkan mi to po janti rere oni fun idi eyi oni egbe legbe million naira o na lo je owo ti ijoba tin be lori aleva nipinle anambra yi ni won si san o lati fi san awon ajele gbese oni fun idi eyi oni won ti etun ma san awon ile kan omo nkan tan pe ni service debt money won ni won si san lowo lowo yi won ni fun idi eyi e wo e ma je ko bi o soro wi po ngo jowo o fi awon oni obitibiti gbese ona lo fi ile ko to ku lori aleva o tun ba tesi waju ninu oro re kila awon nkan mi ti o tun so gangan ati pe kini tobi na so lori oro ohun gangan e lo soju ewe kan ninu owe ro ponji eloka laka tambe
1: minisita olu ilu leyi ni zon wiki na ni o tin jodi mo lana bayi fun awon oloselu patapata pe ewo ohun niran enikeni lowo to ba je pe o fe dige dupo kan ni agbegbe ti o wa lati jawo oluburi ori lowo to n wa yi oni gbogbo ere ti on sa gbogbo atileyin to bawo ke on fe se fun enikeni oni ko se eni meji ti on fe se atileyin on fun bi ko se are Bola Tinubu oni kide ni eredi gan to fe se atileyin ohun fun are Bola Tinubu oni eredi na ni wipe ki o ba le dige dupo ki o si jawo olubori lodun 2027 eyun ninu idibo apapo ti nbo wike ni o so di mimo ninu atejade le to fi lede lana gbati odo eni to je olunrolowo pataki si lori oro tin lo eyun lere Olayinka minister na jodi mo pe atileyin leyi ti ohun fe se fun are Bola Tinubu le keji yi oni o ti pon dodo oni ko si enikeni to si le daun lowo ko wipe ki o ma oni ṣugbọn bi o ti le je wipe ohun o se ileri fun egbo selu People's Democratic Party eyun PDP wipe ki won ma mu omoye gomina ninu egbo selu won ati eni ti yo lo soju won ni legbimo asofin ipinle ati legbimo asofin apapo oni ṣugbọn fun gbogbo awon loselu ti won ni idoju kankan ni ipinle won oni ohun o le ran won lowo lati ri pe won jawo olubori tabi se aseyori ninu oko ton ba fe se oni are Bola Tinubu nikan lowo to n wa yi ni ohun setan ati ma se atileyin fun ti on yo si ma polongo re kaka kiri daily post gan nibe ni mo ti mu wa fun yin
0: iwe ro yin punch nibe ni waju mi bi mo ti wi le kan pe labo nfibo na la ma fi royin toni na se o lowo mi bayi ni waju mi bayi iroji kan ti mo tun taju kan ti mo tun ri lori oro pe a fa omo oye dije sipo are kan soso kale o na lo ti mu ki utome o mo ti dari awon iko to je pe ti won lo jiroro fi ko loko pelu atiku ati obi o lori oro na ojogbon party utome leyi to je pe to mo ti fun te fun jo

0: da konko kan pelu awon ti an je gbogi ninu awon oludije si ipo are ninu egbe oselu alatako eyun loju na lati wi pe ki won o le fa omo ye dije kan soso kale fun ipo are lati gbojina woju ekun are bola me tinubu ninu eto edebo ti o waye lodun 2027 ato ngati egbe re all progressive congress wọn àwọn ìpàdé yìí tó jẹ pé tí wọn mọ ṣe pẹlú gbogbo àwọn tí wọn jẹ olùdíje àti àwọn àgbààgbà nínú ẹgbẹ òṣèlú ọhún ó náà ni wọn retí wípé wọn ó ṣe àṣeparí rẹ láàrin ọsẹ méjì gẹgẹ bí èyí tí ṣe ti àwọn movement for credible elections ọhún bí wọn ti fi léde wọn ni àwọn kan tó jẹ pé tí wọn retí wípé wọn fẹ fi kòlóko pẹlú rẹ náà ni Atiku Abubakar ti ẹgbẹ òṣèlú African Democratic Congress Peter Obi ti ẹgbẹ òṣèlú Nigeria Democratic Congress Adewole Adebayo ti ẹgbẹ òṣèlú Social Democratic Party àti Seyi Makinde ti ẹgbẹ òṣèlú Allied People's Movement Donald Duke ti ẹgbẹ òṣèlú People Redemption Party Sandy Ona ti ẹgbẹ òṣèlú People Democratic Party Peter Agada ti ẹgbẹ Peter Agada ti ẹgbẹ òṣèlú Young Progressive Party àti ọmọ Yẹlé Ṣòwò rẹ ti ẹgbẹ òṣèlú African Action Congress wọn ni ìgbésẹ̀ yìí òun náà ni a mọ̀ fi léde o nínú àtẹ̀jáde kan fún ni tí ó wá láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ alákòóso àti adarí ẹ̀ka ti ètò ìròyìn fún èyí Movement for Credible Election ọ̀hún eyun James Exema gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀rọ̀ náà bí wọ́n ti sọ wọ́n ni wípé àwọn ìgbìmọ̀ ọ̀hún léyìí tí Utomi ti ń darí òun náà ni ó ṣe ìpàdé ìdákọ́ńkọ́ lójú ọ̀nà láti wípé kí ó mọ̀ sí ẹnìkan tí ó jẹ́ abẹ̀ẹ̀ni bọ́bọ jẹ́ nínú gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe òun àti wípé kí wọ́n lè dúró lórí ọ̀rọ̀ wọn lójú ọ̀nà láti wípé dandan ńlá ọ̀ràn yàn wọ́n yí àga mọ́ Tinubu nídìí lọ́dún 2027 ìròyìn bẹ́ẹ̀ tọ́pọ̀ jáǹtì rẹ o wọ́n mọ̀ pé ẹ̀fẹ̀ mọ o ẹ̀fẹ̀ ka ẹ̀ sì fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ kọjá lọ sójú ewé kan nínú ìwé ìròyìn pọ́ǹchì ẹ lọ kà á lákàtúmbẹ̀.
1: Látinú ìwé ìròyìn Vanguard nígbà tó ti mẹ́nu ba ọ̀rọ̀ Atiku àti Bọ́lá Ahmed Tinubu òun náà ló fẹ́ jẹ́ kí n lọ sínú ìròyìn báyìí níbi tí ilé ẹjọ́ gíga léyìí tí ó fìkàlẹ̀ sílùú Abuja ti ń pa láṣẹ lánàá fún ààrẹ Bọ́lá Tinubu láti wá fèsì sí ẹ̀sùn léyìí tí ẹni tó jẹ́ ọmọye ààrẹ yun Atiku Abubakar fi kàn án lórí wípé ó ń gbé ìwé ẹ̀rí ayédèrú èyàn fún àjọ elétò ìdìbò INEC nínú ẹ̀sùn léyìí tí Atiku fi kan ààrẹ Bọ́lá Tinubu òun náà ni ó ti ń bẹ ilé ẹjọ́ láti rí pé wọ́n dá lọ́wọ́ kọ kí ó má lè díje dupò gẹ́gẹ́ bí ọmọye ààrẹ èyàn lọ́dún 2027 nínú ìdájọ́ léyìí tí adájọ́ Iyang Ekwo dá ojoojú mọ̀ pé ọ̀rọ̀ léyìí tí Atiku sọ yìí òun náà ni ó ń fẹ́ kí wọ́n tọpinpin rẹ̀ dáadáa tí ó sì wá ń pe ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà èyàn látinú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC èyàn Bọ́lá Tinubu láti wá fèsì sí ọ̀rọ̀ ọ̀hún nígbà tí adájọ́ Ekwo tí ó pa àṣẹ ọ̀hún òun náà ni ó pa àṣẹ ọ̀hún lẹ́yìn tó gbọ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ agbẹjọ́rò Atiku èyàn Ọlárẹ̀wájú Ọmọ́táyọ̀ Òjó níbi wọ́n ti ń sọ̀rọ̀ wípé ọmọye ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC èyàn Alhaji Atiku Abubakar ó mẹ̀sùn wá wípé ẹ̀sùn tó mú wá yìí òun sì ní ẹ̀rí máa jẹ́ mi ìṣó wípé ààrẹ Bọ́lá Tinubu ìwé ẹ̀rí lè tó lọ tẹ́pẹ́ fún àjọ INEC láti fi gba ipò òun náà ni ó jẹ́ ti ayédèrú tó sì jẹ́ pé kì í ṣe orúkọ ààrẹ gangan ló ń bẹ lórí ìwé ẹ̀rí ọ̀hún ó wá jòdì mọ̀ ó ní orúkọ tó ń bẹ lórí ìwé ẹ̀rí léyìí tí ààrẹ ilẹ̀ Nàìjíríà tó lọ tẹ́pẹ́pẹ́ fún àjọ elétò ìdìbò INEC òun náà ni Tinubu Bọ́lá Adékúnlé ó ní ṣe rí Tinubu Bọ́lá yìí ó ní òun mọ̀ gangan wípé kì í ṣe ààrẹ òun náà ni ó ń jẹ orúkọ yìí ó ní kí wọ́n bá wọn tọpinpin ẹ̀ dáadáa ó ní kí ilé-ẹjọ́ ó gbé ìgbésẹ̀ ilé-ẹjọ́ ti wá ń pe ààrẹ wa báyìí pé ààrẹ Bọ́lá Tinubu ẹ̀sùn léyìí tí Atiku fi kàn yìí wọ́n fẹ́ kó wá ṣe àlàyé ohun tó bá mọ̀ ń parẹ́ ṣùgbọ́n ohun tí Atiku ṣáà ń pariwo ni pé ẹ bá wa tọpinpin ẹ̀ dáadáa àní ẹ̀rí máa jẹ́ mi ìṣòro ń bẹ lórí ọ̀rọ̀ yìí Vanguard gan níbẹ̀ ni mo ti mú wá fún yín.
0: Ó dá Daily Post náà ló sì ń bẹ níwájú mi lórí ìròyìn tí mo kà tán láìpẹ́ yìí lórí ọ̀rọ̀ Peter Obi kò ṣe Peter Obi. Peter Obi náà mọ̀ ti sún fèsì padà sí Soludo ó mọ̀ ti gbanájẹ́ ó mọ̀ ti kanta rẹ̀ débi wípé ó ti yọ̀ǹda àwọn dọ́kúmẹ́ǹtì tó tan kan léyìí tó jẹ́ pé ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ó mọ̀ ti fi léde báyìí lọ́wọ́lọ́wọ́. Ìròyìn kan léyìí tó jẹ́ wípé tí ó ti ń jẹyọ tó ti ń jàrìnrìn nílẹ̀ lórí ọ̀rọ̀ ẹnì tó jẹ́ wípé òun náà ni ó jẹ́ olùdíje sí ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú NDC nínú ètò ìdìbò èyí ń sí ipò ààrẹ tí ó wáyé ní ọdún 2027 èyí ń Peter Obi òun náà ni àwọn ọ̀rọ̀ kan ló ti bẹ̀rẹ̀ sí ń jẹyọ tó ti bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ láàrin òun àti ẹni tí ó jẹ́ gómìnà tí ń bẹ lórí Àlébà ní ìpínlẹ̀ Anambra báyìí lọ́wọ́lọ́wọ́ lórí wípé àwọn àjẹ́lẹ̀ gbèsè kan òun náà ló ń bẹ́ńlẹ̀ tó jẹ́ wípé ti ẹni tá ń wúyẹ́ yìí ń Peter Obi tí ó

wọn sí lórí ayé ló ṣe bẹ́ẹ̀ tó gorí afẹ́fẹ́ tó ṣe pé ń bẹ̀ láti máa ń gbẹ̀yìn débẹ̀ nípa ti àwọn òròyìn tó jẹ́ pé níṣe kò láre ìdárayá ìròyìn látẹ̀sẹ̀kùnkùn àwọn òròyìn káàkiri ẹ̀ ń gbọ́ gbórí lẹ́dí àgbáláyé gbogbo ẹ̀ lẹ́làǹfààní lè tẹ́ ẹ̀ máa gbọ́ ìyẹn lápàbẹ̀ láàárọ̀ yìí ṣẹ́nu ọkọ̀ lẹ́yìn wà ní ẹ̀yìn bẹ́ń lé ní ẹ̀yìn bẹ́nu kẹ̀kẹ́ márúwá yẹn kẹ̀kẹ́ nàpẹ́ ẹ̀yìn bẹ́ mi ṣẹ́ni lápàbẹ̀ láàárọ̀ yìí mo kí yín ẹ̀ káàárọ̀ lápàbẹ̀ àwọn tẹ̀mí ti dúró kori injunction by injunction ní corner by corner. olólùfẹ́ wa ìyẹn nọmba wà nínú wọn lápàbẹ̀ lọ́pẹ́ powerline ó ti yí sókè lálálá lápàbẹ̀ láàárọ̀ ẹ̀ bá ń kíta arsenal àwọn champion of cup àgọ́gọ́ nìyẹn ló jẹ́ pé wọ́n ti gbé sókè ìyẹn gbogbo ìjọ̀ka ń powerline lápàbẹ̀ ẹ̀ bá ń kí tọpẹ́ powerline ẹ̀ bá ń kí bàmíjì mọ̀ gà nínú mi ò ní wáyé ti bàbá àwọn olólùfẹ́ wa gọ́gọ́ nìyẹn tó jẹ́ pé wọ́n lè ṣàlàyé máa dasí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa náà pọ̀ tí wọn kì í pè ló jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ ètò yìí ìyẹn lápàbẹ̀ gọ́gọ́ nìyẹn. ọmọ alájà àwọn ti arsenal àwọn tàbọ́tàbọ́n lùbọ́lùbọ́n àwọn gbébọn mi easy man àwọn ti arsenal lápàbẹ̀ gọ́gọ́ nìyẹn. heavy man kọ́ àwọn dédé manchester united àwọn gàríkì gàríkì gàkì ó mà ṣe o ẹ̀yin dédé máyò wo kí n yó ẹ bá ń kí olúmi kò tó jẹun lánàá àbó lọ fẹ́ bí sùn ní ẹ̀ ń torí pé kí ni àwọn dédé máyò manchester united àwọn máyò wọ́n máyò wọn o lẹ́yìn 2-0 down ó mà ṣe ni láàánú o wípé lẹ́yìn ò rẹ̀yìn ń sàta wàyí tí máyò ò bá múra bóyá ọ̀dà 20 mc náà máa padà sí bí ọ̀dà 15 náà wà ìyẹn ń sà kejì sọ́hùn ló jẹ́ pé lè tọkọjá ẹ̀ wọ́n yí bíríkìtì wọ́n yí mọ́ra wọ́n bọ́ sí ipò bí ipò kẹrin àṣepò kẹrin ni wọ́n ṣàbọ̀ sí top 4 tó fi qualify ìyẹn sí uefa champions league ṣùgbọ́n ìfọsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tó gbá pẹ̀lú sábàǹbà kú inú wọn dùn wọn ní àwọn ti dé ẹ̀yìn wo ẹ̀yìn tí manchester city tẹ́ẹ̀mà ó na 11 men àbí tẹ́ẹ̀mẹ̀ ó na 11 men ẹgbọ́rú ẹ̀rí manchester city ó fẹ́ ẹ̀yìn máa yú balẹ̀ kí ló tún ṣẹlẹ̀ ìyẹn lánàá nínú ìdíje carabao gbogbo ẹ̀ lè máa gbọ́ láàárọ̀ yìí a máa nà ńlẹ̀ ìyẹ́bẹ́yẹ́bẹ́ ni ìyẹn lápàbẹ̀ gangan nìyẹn. àwọn liverpool bàbá orí òkè ńkọ ẹ bá ń kí bàbá orí òkè ó tiẹ̀ jẹ́ pé àmọ̀ bí àdúrà ọgbà mọ́ lórí òkè ebi tí bàbá orí òkè wà lápàbẹ̀ ta ni ìyẹn jógè gangan nìyẹn ìyẹn níta ògbólú. ogun àwọn tèmi ti dúró kori oscoke àwọn ti máa yú nìyẹn ẹ kú aráfẹ́ra kù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wà ń sàtẹ̀wà yìí àjẹkù ìyàlẹ́ máa jẹ ẹ̀yẹn lápàbẹ̀ ẹ tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń jẹ́. mami olúwaṣẹ́gun ajíbọ́lá ó dà pé máa yú làwọn náà ń ṣàtìlẹ́yìn fún ó yàtọ̀ gọ́gọ́ lápàbẹ̀ nìyẹn àwọn olólùfẹ́ wa ẹ̀yẹn lórí ètò yìí ó kí yín bà mí mi ò ní wáyín tì ìyẹn lápàbẹ̀ gọ́gọ́ nìyẹn ó kí yín ẹkú ojúmọ́ o níbo ló ka yín mọ́ láàárọ̀ yìí lápàbẹ̀ mami ayé labọ́lá ńkọ ẹ̀ ó tọ́jọ́ mẹ́ta lórí ètò mo kí yín. ẹ̀ ń pọ́ pàpà ká tó tẹ̀ wájú láàárọ̀ yìí ọba lamba ẹ lè pè mí ní ọ̀túnba lamba olúkàwé ajayi church lọ́jíkẹ́ làwọn tèmi pè mí gbòòrò ayé àwọn tó dààmú dáadáa nípa ti aré ìdárayá àwọn tèmi ayé good sport ni wọ́n ń pè mí bẹ́ẹ̀ sì rí mi ẹ lè sọ pé àlẹ́ àmọ̀ zuma yanzu èmi náà máa dá yín lò wípé ẹni afẹ́ lamọ̀ a ò mẹni tó fẹ́ ni ẹ̀jẹ̀.

wọn na ma yu o binu lale e ki eni ko pele e tori pe ko sani tete oni de ba ko sani ti oni jenu ya on mayu nsa ta wa e ta e ba mura saban ba ku ori saban ba ku ma ba yin ja o ti e ti n ba yin ja lowo lowo be se wa e Jai, and Renny Jai, and my quick boiling on the jet. But the question about Baku Jabia be league, because we're not yet to wine. But the lady will not you want. And one who are prepared, and Sham will prepare, as he bound on, or con you what Balemo. Don't sleep for the weekend. The map below the demand you very living show, Lambani Mondo, Ere Lam for my own, everybody being blue. Me, we can match you with any motion. And your crew like Baba and Paso calling Bayamo, and your lap Babelaro. Bọ́ọ̀lù kí n bọ́ sí o. Àgbà basketball kan yẹn. Èèyàn fún ikọ̀ the Tigers. Ìlú orúkọ ẹ̀. Èèyàn promise. Àmú kámara. Gẹ́gẹ́ bí ìròyìn kan jáde láìpẹ́. Ìròyìn ẹlẹ́gbẹ̀gbẹ́. Ìròyìn ẹlẹ́yẹ gọ́gọ́ nìyẹn. Wípé bóyá ó ṣeé ṣe o. Èèyàn kó ṣe bẹ́ẹ̀. Ó kúrò nínú ikọ̀. Èèyàn kó fẹ̀yìntì. Nínú ìdíje. Èèyàn ti basketball gbígbá. Wọ́n ní pàápàá jùlọ. Ó jẹ́ pé ó ti lu ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún. Èèyàn nínú ikọ̀. Àti wípé o torí ohun tó ti ń ṣẹlẹ̀. Èèyàn sí ikọ̀. Èèyàn ti the Tigers. Ó jẹ́ pé ìdíje ìtọ́ lọ ní ìdíje orí ẹ̀dá àgbáláyé. Ó jẹ́ pé gbogbo ẹbí gúrùpù tó wà. Gbogbo group stage. Èyí tí wọ́n gbá. Wọ́n fẹ̀ yín wọ́n bá lẹ pẹpẹpẹ lápá bẹ̀. Promise àmúkẹ́ra tí wọ́n sọ̀rọ̀ sí gbòòrò ayé. Ó lẹ kúrò lápá bẹ̀. Ẹ tutọ́ ìdànù. Èmi ò tí ṣe tán láti fẹ̀yìn tì. Kí ló ń fara ń ṣe? Ọ̀dọ́mọdé ni mí. Ó tiẹ̀ jẹ́ pé lóòótọ́. Òun ti lu ẹ̀pẹ̀ lọ́gbẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún. Ìyẹn nínú ìkọ̀hún. Ṣùgbọ́n ìrírí tóun ní o. Òun ṣetán láti máa mú lò. Pàápàá ìyẹn fún àwọn tó jẹ́ ọ̀jẹ̀ wẹ́wẹ́. Tó bá ṣẹ̀ gbà sínú ìkọ̀hún. Ó nítorí ìdí èyí ẹ kúrò lápá bẹ̀. Lápá bí tẹ wà yìí. Kókókó lára le. Èmi ò ṣetán. Ìyẹn láti fẹ̀yìn tì. Nítorí pé kí ni? Òun tún mo yàn láàyò gọ́gọ́ nìyẹn. Ká máa gbá bọ́ọ̀lù. Ká máa hàn sínú àwọn. Èèyàn bí wọ́n ṣe hàn ẹja. Èèyàn nísàlẹ̀ omi gọ́gọ́ nìyẹn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó fi léde. Èèyàn láìpẹ́ lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn.

ìdíje ìyẹn fún ìgbáradì ẹ̀yẹn fún national sports festival tó jẹ́ pé tó wọ́n ṣe káàkiri ìyẹn láwọn bí zone by zone wọ́n ṣe ti southwest wọ́n ṣe ti southeast àwọn northeast náà northwest wọ́n ṣe ti wọn ṣùgbọ́n lápá ti southwest ibi tó jẹ́ bí ilẹ̀ yorùbá ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí ìdíje ọ̀ṣẹ̀ wáyé tó jẹ́ pé ti kásẹ̀lẹ̀ lọ́jọ́ kẹtàlá ìyẹn sí ọjọ́ kẹrìndínlógún nínú oṣù tá a wà gọ́gọ́ nìyẹn tó jẹ́ pé ìpínlẹ̀ gbogbo ìpínlẹ̀ tó ń bẹ southwest nigeria lagos ogun ọyọ ọ̀ṣun ondo and ekiti ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kópa nínú ìdíje ọ̀hún wọ́n ní ìpínlẹ̀ èkó ìyẹn fún ti ìgbáradì fún ìdíje ìyẹn ti national sports festival gan nìyẹn wọ́n ní ìpínlẹ̀ èkó arómisálẹ̀ gbẹlẹgbẹ àwọn ló pe gédé jùlọ o àwọn ló gbìyànjú dù lórí tábìlì gẹ́gẹ́ bó ṣe wà lápàbẹ̀ gangan nìyẹn ní bó ṣe láǹfààní ìdíje volleyball lọ́kùnrin àti lóbìnrin wọ́n fẹ́ yẹn mẹ́mú lápàbẹ̀ ìdíje basketball àwọn ọkùnrin náà wọ́n fẹ́ yẹn mẹ́mú o ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn obìnrin àwọn ló wà lórí òkè téńté gẹ́gẹ́ bó ṣe fi léde èèyàn lápàbẹ̀ gangan nìyẹn gẹ́gẹ́ bó ṣe wà sí lápá bí basketball ìpínlẹ̀ ogun àwọn ló ṣe pò kíní lápàbẹ̀ ìpínlẹ̀ èkó ló ṣe pò kejì ìdíje volleyball ìyẹn torí kọ́ńkéré èèyàn lápàbẹ̀ gangan nìyẹn ìpínlẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ ló ṣe pò kíní ló jẹ́ pé ìpínlẹ̀ ogun ìpínlẹ̀ èkìtì ló ṣe pò kíní o ìyẹn ní ti àwọn ọlọ́kùnrin ní ti àwọn olóbìnrin ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ló ṣe pò kíní lápàbẹ̀ ìdíje ti cricket láwọn ọlọ́kùnrin ìpínlẹ̀ ọ̀yọ́ ló ṣe pò kíní ìpínlẹ̀ èkìtì ló ṣe pò kejì wọ́n lu aláfẹsẹ̀gbá ní ti àwọn ọlọ́kùnrin ìpínlẹ̀ ọ̀yọ́ ló ṣe pò kíní ìpínlẹ̀ èkó àwọn ló ṣe pò kíní lápàbẹ̀ volleyball ńkọ ìpínlẹ̀ èkó àwọn ló tún ṣe pò kíní tó sì jẹ́ pé ti àwọn olóbìnrin àwọn náà ló ṣe pò kíní ipò kejì ń bẹ̀ ìdíje ti volleyball àwọn ìpínlẹ̀ ondo tọkùnrin rọ́kú wọ́n ṣe pò kejì kí ló ń tó ṣẹlẹ̀ ìyẹn sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn aré ìdárayá ní ìpínlẹ̀

Southwest lápá bẹ gọgọ niyan idi idije iyan ti intermediate to je pe awon ipile iyan ni Southwest won ko gboradi lati mo awon to ma ti yo ipokonu ale kama to je pe ojo kewa iyan si ojo kejila inu osu ta wa yi lápá isere iyan ni oweri nbe gọgọ lo ti waye gege ba se gbo ipile imo iyan ni ti Southwest ti under 19 se mo pe idije iyan ti intermediate to je pe ti gba koko toni to ba di odun to nbo odun inu eko waye tele iyan ni ipile eko ṣùgbọ́n wọ́n ti sún o wọ́n ní nínú oṣù kẹta kọ́kọ́ lọ́dún tó ń bọ̀ ló máa wáyé wọ́n kọ́kọ́ ṣe àwọn ìgbáradì ìyẹn ní Southeast tó jẹ́ pé ìpínlẹ̀ Imo ló láǹfààní ẹ̀yẹn láti jáwé olúborí o ìyẹn lápàbẹ̀ gangan nìyẹn. Inú gbogbo àwọn aré ìdárayá lè tán kópa lápá ibẹ̀ ìpínlẹ̀ Imo àwọn ló pe gẹ́gẹ́ jù nínú ìdíje ọ̀hún tó sì jẹ́ pé ìpínlẹ̀ Anambra Ebonyi àti Enugu àwọn náà tún gbìyànjú dáadáa nínú ìdíje ọ̀hún. Ó yá pápápá ibi tá a fẹ́ yà pọ̀ láàárọ̀ yìí pàṣọ òkọrin ń bẹ̀ yẹn mọ́. Ìrílẹ̀dà làwọn ọmọ mi ń gbọ́ lápá bí ó yá jápò lápá bẹ̀yẹ o. Èèyàn tó jẹ́ bíi tani okòwò àgọ́gọ́ nìyẹn. Ààrẹ ìyẹn fún àwọn àjọ ti àwọn tó ń ṣeré aré ìdárayá ní orílẹ̀-èdè Nàìjíríà. Olóyè tó ná bọ́ kòkòwà ó ti fọ̀rọ̀ léde ń gbòòrò ayé o. Ó ní gbogbo ẹ̀yin tẹ jára ìlú òkèrè pàápàá jùlọ tẹ ń bẹ nílé iṣẹ́ ìjọba tẹ ń ṣojú. Ìyẹn orílẹ̀-èdè ní orílẹ̀-èdè Nàìjíríà àròyìn abẹ̀yìn o. Tẹ bá fẹ́ wá ìwé ìrìn bí a fẹ́ wá ìwé ìrìnà ìyẹn fún àwọn ọmọ wa tó fẹ́ lọ ṣojú wa lókè òkun abẹ̀yìn ẹjọ́ máa yá kọ́ mọ́ńkọ́bò. Onítorí pé láìpẹ́ yìí àwọn kùdìẹ̀kudìẹ̀ kan ṣẹlẹ̀ ló jẹ́ pé àwọn ẹmbásì wọ́n ń tètè jẹ́ kí ìwé ìrìnà tàbí ìwé ìgbélùú àbí ìwé tí wọ́n máa fi rìnrìn àjò ìyẹn láti orílẹ̀-èdè sí orílẹ̀-èdè míì oníwọ̀n tètè jẹ́ kíkiní ọ̀hún wọ́n jẹ́ kó tètè ṣẹnu rí ìyẹn lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn. Ìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jẹ́ pé olóyè ìyẹn tó ná mọ́ kòkó wà èyí tó fi léde lápàbẹ̀ gọ́gọ́ nìyẹn. Ó tiẹ̀ sọ̀rọ̀ nínú àwọn ìdíje kan lé ìta lọ láìpẹ́ yìí. Ó jẹ́ pé ọ̀tọ́ fẹ́ ṣojú rẹ̀ ní Nàìjíríà ìyẹn fún ìdíje tí wọ́n rẹ̀ mi ta ó ní díẹ̀ lókù díẹ̀ báyìí lókù kò bá máa láǹfààní ìyẹn láti lọ sínú ìdíje ọ̀hún. Ó ní ṣùgbọ́n ọpọlọpọ ọlọ́run ó ní kí ló tó sì fà á ọ̀rọ̀ wọ̀ láì tètè ṣọ̀rọ̀ ìwé ìgbélùú kó tètè jáde kọ́mọ́kọ́bó ó lù gangan ló fẹ́ ṣe okùnfà. Ó ní ṣùgbọ́n gboríyìn ìyẹn fún Sheu Diko Malam Sheu Diko tó jẹ́ pò ní alága ìyẹn fún iléeṣẹ́ ìjọba èyí tó rí sáré ìdárayá ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ta wáyé. Òun tún gbọ́dí fún o èèyàn tó jẹ́ ààrẹ ìyẹn fún olympic ní orílẹ̀-èdè Nàìjà onímọ̀ ẹ̀rọ Abu Gumẹ̀ àti gbogbo àwọn jankanjankan nípa ti aré ìdárayá ìyẹn nípa ti àwọn ìgbésẹ̀ lè tán kó ìyẹn nígbà ọ̀hún sẹ́yìn. Oríṣi gbogbo ayé òun rọ àwọn tó ń ṣojú orílẹ̀-èdè wọn pàápàá jùlọ àwọn ẹmbásì gangan nù ẹ jọ ẹ jẹ́ kó máa yá ń kọ́ mọ́ńkọ́bó àti wípé èyí tẹ jẹ́ olùkọ́ni àti àwọn òṣìṣẹ́ nípa ti aré ìdárayá ẹ tètè máa fi orúkọ àti bá ṣojú aré ìdárayá lóríṣiríṣi lè ti máa forúkọ wọn léde wọn lè ti máa ṣiṣẹ ìyẹn nípa ẹgọgọ nìyẹn. Ẹjẹ bọ́ síbọ̀ alábẹ̀sẹ̀ gbà ìyẹn lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn. Èyí tẹ̀yìn ń pè ní soccer tẹ́tún pè ní football ìyẹn lápá bí làárọ̀ yìí. Ìgáwá Golden Stars ẹjẹ bá ṣe gbọ́ wọn ti gbéṣẹ́ lé ta ni. Technical advisor tuntun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn báyìí ìyẹn fún Jigawa Golden Stars kì í lorúkọ arákùnrin Maji Muhammed gọ́gọ́ nìyẹn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ló jẹ́ pé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ilé tí wọ́n fi léde wọ́n ní èdè pàtàkì èyí tó fi yan ọ̀gá Muhammed òun ni wípé láti ri pé wọ́n Jigawa Golden Stars gba promotion nítorí pé ìdíje ti NNL níbẹ̀ làwọn náà wà tó ń fẹ́ yẹn tí mímú lápá gọ́gọ́ nìyẹn. Àwọn ní ìgbàgbọ́ wípé àwọn ìrírí tó jẹ́ pé Muhammed ló ti rí o ìyẹn lórí pápá àti nípa dípò aláfẹsẹ̀gbà àwọn ní ìgbàgbọ́ pé Muhammed òun máa gbé Jigawa Golden Stars ìyẹn lọ sí Èbúté Ògo ìyẹn nípa ti líìgì tó jẹ́ pé ó ga jùlọ ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà. Pàmí Ajíbọ́lá Olúwaṣẹ́gun ó yàtọ̀ lápá gọ́gọ́ nìyẹn bí ò ní wáyín tì bàbá. Bàmí kí ló wá ṣe Manchester United kí ló ṣe ẹ̀yìn àti gàríkì ẹ̀yìn gàríkì ẹ̀yìn gàkì lánàá ṣe é mọ ohun tó ṣẹlẹ̀ ìyẹn sí àwọn déédéé máa yú Manchester United. Kí ló ń ṣe máa yù ń sàta wà yìí ṣé bó ṣe máa ṣe kọ̀tọ̀kọ̀ bí àṣàtẹ́ kọ̀tọ̀kọ̀ lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ wọ́n ní wọ́n ní ìgbàgbọ́ wípé kí ni ìyẹn ọ̀gá Muhammed ó kójú òṣùwọ̀n ìyẹn láti kó Jigawa Golden Stars ìyẹn kó inú agbami ìyẹn ti líìgì tẹ́lẹ̀ kejì ìyẹn division kejì nítorí orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn. Gẹ́gẹ́ bó yẹ pé láìpẹ́ láì jìnà ìyẹn líìgì ìyẹn ti NNL ó máa gbéra sọ ìyẹn lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó fi léde Rangers
International Ranger ìdíje ìfọsẹ̀wọnsẹ̀. March Day 4 ó máa wáyé o lẹ́nìí. Tó jẹ́ pé òun àti Nasarawa United lọ́jọ́ máa figa gbága. Ìyẹn pápá ìṣeré èyí tó bẹ ní Òwèrè gangan nìyẹn. The Anyam Stadium ìyẹn ní Òwèrè lónìí tó bá di aago mẹ́rin o ní Rangers. Ẹ̀yẹ outstanding ìdíje tán nínìyẹn ẹ mọ tó fà á torí ìfọsẹ̀wọnsẹ̀ lè tán lọ gba ọgọ nìyẹn. Ìyẹn nínú ìdíje ìyẹn ti Champions League half Champions League lè tán lọ gba tó jẹ́ pé òun àti agbẹgbẹ́ bọ́ọ̀lù kan ìyẹn ní Benin Republic. Bó tiẹ̀ jẹ́ pẹ́ òun náà jáwé olúborí wọ́n tẹ̀wájú nínú ìpele tí ó kàn nínú ìdíje ọ̀hún. Wọ́n fẹ̀yìn ìyẹn bẹ̀nẹ̀ wọ́n fẹ̀yìn wọ́n balẹ̀ ìyẹn pẹ̀pẹ̀pẹ̀ lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn. Tó bá dé ní ọ̀sán ìní aago mẹ́rin ìbátìlù wọ́n ní ìpàdé máa péjọ ìyẹn síbo sí pápá ìṣeré dárayá. Wọ́n lóhun tó tiẹ̀ fà á tó fi jẹ́ pé Òwèrè ìfọsẹ̀wọnsẹ̀ ó ti máa wáyé ni pé torí pé àwọn àtúntò àwọn àtúnṣe àwọn iṣẹ́ tó ń lọ ìyẹn pápá ìṣeré gangan lè tún wọn lò lè tún bẹ ní Nnamdi Azikiwe ní ìpínlẹ̀ Enugu. Wọ́n nítorí ìdí èyí gangan òun ló fà á ló jẹ́ pé Òwèrè níbẹ̀ ògbóná ti máa gbá ìfọsẹ̀wọnsẹ̀ ó yá pápá pàjẹ́ àtẹ̀wájú láàrẹ̀ ẹ̀fọ́níkà yàsí ìdíje LA 2028 ìdíje Olympic kan nìyẹn. Ẹ̀rí chẹ́ ẹ̀yìn mọ̀ olùkọ́ ni ìyẹn fún ikọ̀ Super Eagles gẹ́gẹ́ bí ikọ̀ Super Eagles wọ́n ṣe ń gbaradì ìyẹn fún ìdíje ìyẹn tí ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ lè tọ́ máa gba ìyẹn pẹ̀lú orílẹ̀-èdè Russia wọ́n ló jẹ́ bí ìgbaradì ìyẹn fún Los Angeles 2028. Wọ́n lé ẹni ṣẹ́ẹ̀dì forúkọ àwọn èèyàn léde ìyẹn tó sì jẹ́ pé àwọn tó jẹ́ pé ọjọ́ orí wọn o kò tí kọjá ọdún 23 òun ló forúkọ wọn léde láti fi dánra ẹni wò láti yẹ̀ wọ́n wò yẹ́bẹ́yẹ́bẹ́ ìjẹ́ wọn kójú òṣùwọ̀n ìyẹn láti kojú ìdíje ìyẹn ti Olympic ní ọdún 2028 nítorí ìdí èyí ló fi wá forúkọ wọn léde. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ o ọ̀pọ̀lọpọ̀ wọ́n tiẹ̀ tó bíi mẹ́wàá tó ń gbá bọ́ọ̀lù lókè òkun ó jẹ́ pẹ́ẹ́dì chair tó ṣe bẹ́ẹ̀ ti forúkọ wọn léde ìyẹn lápá bẹ̀ sáwọ́ kò ta wáyé.

ọ̀nà wà lánàá ẹbúlẹ̀mùmí ẹbọ́lọ́ ti sọ̀rọ̀ yìí ní kété tó ń bá wọn ìròyìn sọ̀rọ̀ ẹ̀ ń gbàdí fọsẹ̀wọnsẹ̀ wáyé lánàá tó jẹ́ pé manchester united 2-0 down ẹ̀ ń gbà táwọn àti brighton ní old trafford wọ́n tún wo old trafford ilé wọn wọ́n wọlé wọn lórí ààyè pẹ̀lẹ́ o àrìgbà tó ń wo old trafford lé manchester united àwọn máa yú wọ́n tún ó máa ṣe o 2-0 down àwọn ará bí da padà ló bá di 3-2 wọ́n bá yọ owó kílà kó wọn kúrò nínú ìdí ẹ̀yìn ìdíje ìfi ẹ̀yẹ sí karabao bye bye o wọ́n ti juwọ́ sí yẹn ẹ ti ṣe wọ́n ti ṣe bye bye sí karabao wọ́n ní kó máa bá ẹ̀yìn manchester united gárí kìríkẹ́ dẹ́bi lu ohun ẹ bílẹ̀mù ohun wípé manchester united wọ́n pàdánù fọsọ̀wọ́nsẹ̀ àná èmi ni ẹ bílẹ̀mù èmi kọ́ o gárí kì ló sọ bẹ́ẹ̀ o ìyẹn lápàbẹ̀ gángan nìyẹn ó yá pàpàpà jẹ́ wọn á gbé yín débẹ̀ èsì fọsọ̀wọ́nsẹ̀ ọ̀hún bó ṣe jẹ́ lápàbẹ̀ ní ìdíje ti karabao èyí tó wáyé lánàá àwọn lọ bá everton jáwé olúborí wọn fẹyìn mẹmú ẹyọ kan sódò ló bá nílapà bẹ sheffield united àti fleetwood jáwé olúborí o ẹyọ kan sódò ni àwọn náà tiẹ̀ wájú pele tí ó kàn aston villa tí ò kìí ṣe aso villa àwọn náà jáwé olúborí wọn lọ bá coventry wọn lọ ká wọn mọlé ni mẹta sayo kan náà bá brighton àwọn ọmọ mi tí ò ní bàjẹ́ fún láéláé àwọn ọmọ mi tí ò ní ṣubú dànù àwọn ọmọ mi tó fẹyìn mẹmú lọ ìyẹn lápà bẹ wọn bá mi wógi wọn wó old trafford ìyẹn lé àwọn manchester united lórí ìyẹn lápàbẹ lánàá wọn wọlé wọn lórí wọn bá ń kígbe ilé gangan ló ń pè ní ó ṣe kínní ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ ìgbà tó wá ṣẹlẹ̀ kẹta manchester united wọn máa ń sunkún lórí tẹlifíṣàn ìyẹn lápàbẹ gangan nìyẹn. ó yẹ pápápá ìdíje ìyẹn ti fifa women world cup èyí tó tún gbá ìyẹn lápàbẹ lánàá àwọn olóòtú tẹ̀wájú ìpele tí ó kàn portugal àti spain jọ figagbága spain ti tẹ̀wájú wọn na portugal àwọn olóbìnrin wọn dá 20-2 sódò penalty òní kọjú sí mi kí n gbà sí ọ ní ìtàdó náà fi lẹ̀ wájú ìpele tí ó kàn orílẹ̀-èdè china náà bá gbá usa àti brazil àwọn tẹ̀wájú pẹ̀lú kọjú sí mi kí n gbà sí ọ méjì sẹ́yọ̀ kan ní south korea àti argentina south korea ti tẹ̀wájú ẹyọ kan sódò ni wọn na argentina ìyẹn bó jẹ́ lápá àbẹ̀gángan nìyẹn ìdíje ìyẹn ti wó ìbọ́lá lọ́fẹsẹ̀gbà àwọn spain la liga tó wáyé lánàá sevilla pẹ̀lú corona ẹyọ kan sódò ni wọn lọ káwọn ẹmọlé sevilla káwọn ọmọlé ó nù ọ̀lẹ́yọ kan sódò athletic madrid àti osasuna wọn sasu wọn kó ìsasu sasuna lọ mẹ́rin sódò ni wọn pa osasuna ìyẹn lápá bẹ̀ barcelona pẹ̀lú racing club àìṣe basketball méje sí méjì ó mà ṣe o ìyẹn lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn léje sí méjì náà jọba ara wọn ta o ìyẹn bóyá jẹ́ lápá bẹ̀ ká kúrò lápá bẹ̀ yẹn pàṣẹ ọkọrin bẹ̀ yẹn mọ́ tírílẹ̀dà làwọn mi ń gbọ́ lápá bí ó yá pápápá o ń bọ́ ni kí tí wọ́n tẹ̀sí láàárọ̀ yìí. gbàgbé ìgbẹ́ yín débẹ́débẹ́ wípé tó bá dùn ní o èní gangan ni lónìí ni kò ní dọ̀la. ní orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè england wọ́n jọ máa gbóná wojú ara olùkọ́ ni àdúkù moses àdúkù ọ̀gá moses àdúkù wọ́n ti sọ̀rọ̀ sí gbòòrò ayé wọ́n ní lónìí àwọn ní ìgbàgbọ́ èyí tó ní pẹ́ láti gbà tán ti yàn wọ́n gẹ́gẹ́ bí olùkọ́ ìyẹn fún olùkọ́ni ìyẹn fún ikọ̀ ìyẹn tí ó ń dá 20 làwọn ti ní ìpinnu wípé wo èmi fẹ́ gba ife orílẹ̀-èdè àgbáyé ayé tèmi ni ó sì jẹ́ pé ọlọ́run fún wọn ṣe wọ́n wọ ìpele ti random 16 ló jẹ́ pé lónìí gangan àwọn àti orílẹ̀-èdè england wọ́n jọ máa gbóná ojú ara wọn ilẹ̀ europe ó ṣeṣe ìyẹn kó ṣẹlẹ̀ ìyẹn tó rí pé ìfọsọwọsọ wa èyí tá a gbá kẹ́yìn àwọ àti new caledonia àwọn ìkálẹ̀ àgbé ọmọ ìkálẹ̀ o àwọn new caledonia wọ́n ló jọ gbóná ojú ara wọn o tó jẹ́ pé lẹ́yìn òrẹ̀yìn mẹ́wàá sẹ́yọ̀ kan òun la bá wọn ta ǹjẹ́ a tún máa gbé ẹnájọ òun ìyẹn pàdé àwọn orílẹ̀-èdè england ìyẹn lápá bẹ sẹ́yìn ò bá mọ̀ kí n gbé yín débẹ́débẹ́ rẹ pé yín ní ìdíje tó rẹ̀ dàgbà láyé àwọn da 20 láti ìgbà tó ti bẹ̀rẹ̀ láti ọdún 2002 kò fẹ́ sí ìdíje kankan ló jẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà tún wọ̀ kí n kópa wọ́n sì máa ń ṣe dáadáa wọ́n máa ń dé pele tí ó lápẹrẹ olótú kí ló tún máa ṣẹlẹ̀ lélẹ́yìí ohun tí àdúkù sọ ni pé láwọn bá ò lè jáwé olúborí lè ó ti ṣúọ̀ jù ó ṣúọ̀ fún àwọn ò yẹ pé àwọn olóòní fi ẹ̀yẹ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀gá àdúgbò ó fi léde gbogbo ayé gangan nìyẹn ǹjẹ́ ẹ̀yin gbàgbọ́ ṣe é gbàgbọ́ bẹ́ẹ̀ do you believe me ǹjẹ́ ẹ̀yin gbàgbọ́ wípé lónìí o
orile ede Nigeria o ma fe yin orile ede England bale pepepe ba ti e je ko yin ki n gba se oni o ti e je yo kan so do ni o ti lo niyan o ya so pe o ti lo idongo o ya lapa bi o awon ajo to nboju tore idaraya ni orile ede Nigeria won ti foro lede won ni ajo CAF ati FIFA awon ti jo se be won ti jo soro foro wero nipa won atuto to je pe awon fe se nipa ti awon NFL iyan bo alo fese gba ni orile ede Nigeria lapa be gogon niyan gege bo n to fi lede Only go away, to tito, all to tunze. Itori kwe kini, lopo ta wangwa yi. A wondro de isi niyo, ati a jo FIFA. Oni lo jaje, ati a jo ishegun. To jekwe a jo, inye FIFA. Wanshe kpade, bo, inye kwe lu a jo ti, NSC. Inye a wotombo yu tare daria, ni orile di Nigeria. Ono si tigba wayo, ono ti kori kpada, inye lo si. Eko ta wotom benibo, ilo lan konu, ehem. Lupe, laipe, laijino. Oma fun on lezi. Ola ono ti bo, a ti bo on tele feshi. Chibwe gya lo si headquarter wa. Headquarter mo FIFA. Ta ba kpada de. Abe ta ba don. Ka lo jishe fa wong. Gawa to ro wanshe. Eni ro rinshe lamberu. Abi beko. Len yo renyi. A wawa jabo izi. Wipo on tele feshi. Eche ma shelele. Eche ni shelele. Nyebo chi wa lakpa be gogo niye. General Kwa Mawa, Jan was Lodi Golembo, Lodi Connie Glow, 99.1 FM. Ojakembe Latim Bain de Bay, and Yanapati and Warri, Ojaponishi, and Yakuladi Daraya.

àwọn ọmọ mi àwọn mi tí ó kẹrẹ lápàbẹ. Àwọn di flamingos gogo nìyẹn. Under 17 flamingos àwọn obìnrin àwọn ọmọ mi tó ṣáná mà. Ó jẹ́ pé wọ́n ṣojú fún orílẹ̀-èdè Nàìjíríà nínú ìdíje. Ìyẹn ti wá fún bí o. Ó jẹ́ pé lánàá àwọn ọmọ mi àwọn àti Niger Republic. Wọ́n jọ gbéná wojú ara wọn. Alubami ni àwọn ọmọ mi fẹ́ yín mẹ́mú lápàbẹ̀. Gẹ́gẹ́ bó ṣe ṣáná wọlé tó di wàhùà ìyẹn wàrísì lápàbẹ̀ gangan nìyẹn. Àwọn ọmọ mi ṣáná wọlé o. Márùn-ún sódo òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ná ìyẹn Niger Republic. Ìyẹn lápàbẹ̀ ló sì jẹ́ pé wọ́n tún tẹ̀ wájú nínú ìpele tí ó kàn nìyẹn nínú ìdíje ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe wà ìyẹn lápàbẹ̀ láì yọba wá sílẹ̀nu nìyẹn.

0: ìyẹn ká gbé ọyàn náà wá ìyẹn ká gbé wọlé làárọ yìí àjọ wá gbẹnu sí microphone ibi tá a ti máa bẹ̀rẹ̀ àkọ́kọ́ máa yan ọ̀nà àwọn ogun bóyá ogun ìdílé ló ń ja Manchester United lọ́wọ́ tá a wáyé àbí ogun garlic àbí ogun old trafford ló ń ja wọn ibi tá a ti máa bẹ̀rẹ̀ nìyẹn ìyẹn alápàbẹ̀ gọ́gọ́ nìyẹn mazuwe bá mi kí àwọn ará lé làárọ yìí.
1: Akojumo Akibubu lolufẹ ikanni Glow 99.91 FM ṣe láàfin àlàfà yín akojumo orúkọ tèmi náà náà mú kún àdéhùn mazuwe.
0: Mazuwe ya wa wo adipe lana mi mo bi olanfa lati wo ifosewonse yen ti DJ ti Carabao yen Manchester United won ko gbe meji na ko gbenle pepepe in fact bi ipele ti akoko ni abiabala akoko yen ti first half sugbo leyin reyin ki ifosewonse to ko to terubepo adipe awon Brighton won sana wole odi meta si meji ke ogun ora so pon lo nja iyen mayo lowo ta wa ati ri 10 men na to na 11 men o tele na si Manchester United ni sa ta wa ni le won na ni o ni Old Trafford ogun won nja Manchester United
1: tabani ka wo ifẹsẹwọnsẹ ano ari pe ifẹsẹwọnsẹ to ya ọpọ lolufẹ mayo lẹnu pe nigba tawọn tin bori bi goal meji ti ta ti ti bo si iṣẹju bi bi ọgbọn tẹ pe won tin bori pẹlu mayo meji won tin wo pe boya ifẹsẹ awọn ti awọn ti fẹyin ememu ni ti Brighton de reda won ri pe won padà láti ẹyìn wọn rí pé wọn á borí wọn pẹlú ikọ pẹlú àmì ayò mẹta sí méjì tábà wò fẹsẹwọnsẹ náà ó ní àwọn àṣìṣe kọọkan tí ikọ Manchester United tí wọn ṣe lánàá nítorí pé kíni ẹ ti ń borí pẹlú àmì ayò méjì sódò ẹ ti ń gbàgbọ pé bóyá ẹ ti borí ìfẹsẹwọnsẹ yẹn ẹ wá jókòó sílé àwọn kan tó yẹ ká ẹ ṣe mọ ẹ ti ń wò pé pẹlú àmì ayò méjì yẹn pé àǹfààní sì wà fún yín àti ní àwọn sí àbí ó ṣeéṣe ká ẹ gbé àmì ayò méjì yẹn lọ ṣùgbọn ìyẹn ò kì í ṣe bẹẹ kojú ikọ Brighton tábádẹ ikọ Brighton lánàá wọn jáde tán àwọn ní ìpinnu pé àwọn pé ó ṣeéṣe fáwọn àti equalize game yẹn pé ó ṣeéṣe gan fáwọn àti borí ìfẹsẹwọnsẹ àdẹrí pé ikọ Brighton lánàá wọn padà látẹyìn wọn dẹ borí ìfẹsẹwọnsẹ àná ẹ tábáníkàwò ìkópa káríkì náà ní sáà iná mùsèmùsẹ náà fi ti bẹẹ ta mùsèmùsẹ tó tó gbé kínní nínú ìfẹsẹwọnsẹ bí mẹrin bá ní líìgì ó borí ẹyọ kan ó ta ọmọ kan ó lulẹ lẹẹmejì ó mi góòlù méje wọlé wọn mi góòlù méje wọnú àwọn ẹ a rí i pé lórí wọn tábáníkàgbé sórí wọn kì í ṣe statistics tó yẹ pé òwú ni lórí títí pọ fún ikọ káríkì àti ṣe tí wọn fẹ kàn ju èlé fún un.
0: Jawabo Lenny Adepe ifosewonse ma waye iyan lare Manchester City ati Norwich City so kini ohun ti ewo re ti wege bi yan abi awon lolufe kini ko ma re ti
1: ta ba nka wo ifosewonse koju iko Man City ati Norwich ta ba wo iko Man City lati aye oluko ni won to lo koja yen pepa yen pe gbadola ki fi ifosewonse kankan sire pe boya wo pe awon ti mo fe ba gba yi pe o se awon wa pe o rorun fun won ati na ki fi ifese won se kokan sawada o na de ni mo de ri pe o na ni Enzo Maresca na o kan to na se na si ni yen ko ki fi oju re na oluta kokan pe bi opponent kankan ki fi oju re na ni ifese won se ni ko si nkan ti ko na wo si fe si ni le Manchester City won fi apere kogun lo le ni ni ifese won se ale Man City abori yen na wo si ale
0: ẹja wa wo a ri pe lalẹ oni Nigeria ati England awon da 20 won de ma gbona wo ju ara won a si ri pe ifo ti won gba kẹyin awon ati New Caledonia in fact o ya wa lenu bo si sha New Caledonia ni mewa iyan si eyokan kiri ka ma reti se England ma si wa ni abi a ma si orile ede Gẹ̀ẹ́sì iyan ni alẹ oni
1: ma so ni ona meji gẹgẹ bi olufe orile ede mi awon super connect loni pe ka ma je ki ìbẹ̀rù kó wà ní ọkàn àyà wọn pé bóyá ilẹ̀ Gẹ̀ẹ́sì kan pé ó ga ju àwọn lọ pé àwọn ò lè kojú wọn àwọn ò lè borí wọn kán má rí kọ̀ọ̀kan níwájú wọn gẹ́gẹ́ bí ikọ̀ tó le fún wọn àti borí ní ẹlẹ́ẹ̀kejì náà kí n sọ gẹ́gẹ́ bí ayẹyẹ náà lè ààyè ìdájá lórí pápá ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ England àti ikọ̀ Falconet ó máa jẹ́ ìfẹsẹ̀kọ̀dé ó ní agbára ká gbé pé bóyá a jẹ́ olólùfẹ́ ìlú kan sọ́tọ̀ tá a bá ní káwò lórí

0: lórí igbá ikọ̀ gẹ̀ẹ́sì ó sì fẹ́ jìnà díẹ̀ sí ilẹ̀ Falconet ṣùgbọ́n èèyàn gbúdọ̀ dámú tútù sọkàn àwọn Falconet lónìí kán jáde tán pẹ̀lú ilẹ̀ England kí wọ́n sọ pé bí àwọn fẹ́ jókòó sílé kán jáde tán pẹ̀lú wọn kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ rí bọ́ọ̀lù ni ó ṣe é ṣe kán borí ìfẹsẹ̀wọnsẹ̀ alẹ́ yìí.
1: ẹ ta ló ṣe é ṣe ìyẹn kí ó gba ìyẹn ìdíje ti àwọn olóbìnrin wọ̀nyí.
0: ẹta bá sì wo àwọn tó sì wà nbẹ spain sì wà nbẹ àwọn tó sì níkìmì náà sì wà nínú ìdíje lọ́wọ́lọ́wọ́ ẹ̀mí lè sọ pé ẹ̀yìn kan báyìí ló máa gbà ní àsìkò tí mo ṣùgbọ́n tó bí kí ni gbogbo náà ló ṣe dáadáa ilẹ̀ gẹ̀ẹ́sì ṣe dáadáa ilẹ̀ spain ṣe dáadáa àwọn náà kóbi mélòó kan sọwọ́ china àbí nǹkan kan tán bá gbá ní ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn àkọ́kọ́ kò sí tí ò ṣe dáadáa nínú àwọn ọkọ̀ wọ̀nyí gbèsè lè sọ pé ẹni báyìí ló máa gba ìdíje ní àsìkò tá a wà.
1: ní báyìí kí ló ń tí wọ́n rò pé ká máa retí nínú àwọn wo lòun expect pé ó ṣe é ṣe ìyẹn kí ẹri iṣẹ́ kó tó papọ̀ á nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnà àwọn tó máa tò ìyẹn fún ìdíje ti kùmẹ̀sẹ̀ yọ agbọ́pọ̀ wọn ti kọ̀wé ìyẹn sí galatasaray bó ti ṣe pé agbọ́ pé ara victor osimhen ò tíjì pé báyìí pé wọ́n ti kọ̀wé sí pé kó náà kó wá ṣiṣẹ́ ọba ìyẹn lé àwọn wo ló ń wò wípé ẹri iṣẹ́ máa lò tó sì máa jẹ́ pé kíkan ṣe déédé fún wa tá a bá pàdé ìyẹn madagascar àti guinea bissau yẹn nínú oṣù tá a wà yìí.
0: Tabani káwọ ìfẹsẹ̀wọnsẹ̀ ta níwájú wa yẹn èmi ìbá rọ ìṣẹ̀lẹ̀ kó rí pé òun po àwọn ojú tuntun àti àwọn ta tí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó rí pé òun po wọ́n pọ̀ irú victor osimhen báyìí ó sì lè fún ní àǹfààní àti sinmi tó pé kí ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ sì wà tá a sì máa gbé dáadáa kó tún fún ẹlòmíín náà láàyè níwájú yẹn tó pé kí ni àwọn madagascar yẹn kì í ṣe kọ̀ọ̀kan tó yẹ pé a fẹ́ kojú tá a máa bà wá lẹ́rù kó fún àwọn míì náà láǹfààní àti farahàn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn agbọ́fẹ́ sọ nípa amúlé wa náà yẹn stanley wabali àìmí ò bá rọ̀ kó pè ní àsìkò tó gbé kí ni àgbà tó ti ń kópa pẹ̀lú ikọ̀ chipper united ó ti ń gbìyànjú àti retain fọ́ọ̀mù ẹ̀ padà àmì ìbá ní kó pè kó fún ní àǹfààní ní inú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí pàápàá náà kó pe tolú tó wà ní ìyẹn ikọ̀ ajax ìyẹn tó
1: lọ́kọ́ dáre náà
0: bẹ́ẹ̀ ni alákùnrin yìí ó ṣe dáadáa fún ikọ̀ ajax ní sáà yìí kò sí ìfẹsẹ̀wọnsẹ̀ tí tọ́ẹ́pẹ́ ó bẹ̀rẹ̀ tí ìmì àwọn tí ó bàdé ìmì àwọn ó rí pé wọ́n tọ́ẹ́pẹ́ ó ń fi àǹfààní lẹ̀ nínú ìfẹsẹ̀. pàápàá mi ìbá tún rọ ìyẹn rí tẹ́lẹ̀ pé tó bá pò ṣeéṣe kó pe yohana ọmọ tí wọ́n ṣẹ̀ rà sínú ikọ̀ brighton yẹn pé ó tẹ̀lé fún láwọn àsìkò náà díẹ̀ náà kó tẹ̀lé farahàn ọ̀sẹ̀ bíi ilé ìtọ́jú pé kí ni àwọn ògo ọjọ́ ọ̀la wa tá à ń kó lọ kan nìyẹn irú àwọn fẹsẹ̀wọnsẹ̀ gbádẹ́rẹ̀ yìí àti lò fún àwọn kọ̀ọ̀kan náà láǹfààní nínú fẹsẹ̀wọnsẹ̀ gbá ní àkójọ.
1: ìjọ fifa ìpàdé kọ̀ọ̀kan lé àárín ọ̀sẹ̀ tá a wà yìí ẹ̀ ń rò pé ó ṣeé ṣe ìjọ tí nff ẹ̀ ń torí àwọn tó wà ń bẹ̀ tán ti kọ̀wé fipò lẹ̀ láti bí oṣù tí ó kọjá ìyẹn ní ọjọ́ 15 lóṣù tí ó kọjá ẹ̀ sì wo ni wọ́n ń retí láti ọ̀dọ̀ àwọn fifa.
0: ẹ ta bá ní ká wo títúléká tí ó ṣẹlẹ̀ láìpẹ́ ìyẹn nínú ikọ̀ nff tabadẹ̀ wo nǹkan tí fifa náà tó ń bọ̀ wá sórílẹ̀ nàìjíríà ti wá ṣe fifa náà mọ̀ pé fún ìdàgbàsókè eré bọ́ọ̀lù nílẹ̀ nàìjíríà náà ni ohun tí ó ṣẹlẹ̀ sí ikọ̀ nff fúngbà yẹn àwọn náà mọ̀ lérò wọn pé àtúntò tó gbọ́ngbọ́n ni orílẹ̀ nàìjíríà fẹ́ gbìyànjú àti ṣe ohun dẹ̀ ló mú wọn àti tú gbogbo ilé yẹn kánà ní ìwòye tèmi ó rí pé nǹkan tó da ó ń bọ̀ láìpẹ́ wá fún wa ní ilẹ̀ nàìjíríà mo rẹ̀ rí pé fifa máa fọwọ́ sí gbogbo àwọn nǹkan tá a fẹ́ ṣe nípa àtúntò eré bọ́ọ̀lù wa ní ilẹ̀ nàìjíríà pé ìṣàyọ̀ ni ká máa retí.
1: ẹ ṣe ṣeun maswell ẹ dárúkọ yín fún wa lẹ́ẹ̀kan sí kẹ́ tó máa fi yẹn ṣe lọ àtọrọ amúrelé.
0: ẹ ṣeun gan-an ìyára ilé orúkọ tèmi náà ó mú kan àbíọdún máa zọrọ.
1: ẹ ṣeun. ó yá lápàbẹ̀ láàárọ̀ yìí ìyẹn ká fún àwọn olólùfẹ́ àwọn tó ń gbọ́ wa náà ìyẹn láǹfààní láti gbẹnu sí máikrófò àwọn tó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ẹ ti gbóhùn tá a ti mẹ́nuba ìwúlẹ̀ ẹbẹ́ dá sí lápàbẹ́ láàárọ̀ ẹ gbé wa débẹ̀ ogún wọlé rògbòn jẹ́ manchester united ilé rògbòn máa ṣẹlẹ̀ ẹ̀yẹn lálẹ́ òní orílẹ̀-èdè nàìjíríà ti gran láti gbéná ojú ara wọn ní new caledonia mẹ́wàá sẹ́yọ̀ kan 08055511110 070-CC-771822 070-CC-771822 A bá ti pè wọlé lọ́mbà tá a fi wọlé ni pé bá sọ pé àlìyàmọ̀ òzúmọ̀ àyanzu èyí máa dá wa lóhùn pé ẹni afẹ́ lamọ̀ a ò mẹ́lẹ̀ tó fẹ́ ni àlìyàmọ̀ kíní ń tamílétí ó ń tamílétí ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀.

Ilé iṣẹ́ Glo 99.1 FM àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n ò manipulate pẹ̀lú àwọn àsọ́bù àsọ́rẹ́gbẹ́ àsọ́ṣegbè gbogbo báwọn current affairs bá ṣe rí gangan lẹ́ṣẹ̀ máa gbọ́ láì sálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò Glo FM yìí máa gbayò rédíò

0: jẹ́ àǹkí gbogbo ètí tí ń gbọ́ wa láàárọ̀ tòní pé ẹ kú ojúmọ́ láàárọ̀ tòní ẹ sì kú dédé àsìkò yìí pẹ̀lú ní gbogbo ààyè tẹ́ wà tẹ́ ti ń gbọ́ wa. Ìbá Olódùmarè Ọlọ́run tó kàn wá ká tó kọnú ìyá wa ìbá ọmọdé ìbá àgbàlagbà ìbá gbogbo aláwíroko ìbá gbogbo aláwírodo ìbá gbogbo òpó ilé ààrẹ rùmásọ̀ ìbá orí tó kún tí ò níná ìbá ọjà tó kún tí ò lérò ìbá igbó tó dí tí ò ní rúgbìn bá a ti wá lórí ọ̀fẹ́ láti tún kora wa lónìí edé lóní kíre gbogbo wa kó dé láàárọ̀ tòní ọbọ̀ lóní kíre gbogbo wa ó bọ̀ bọ́wọ́ bá tilẹ̀kùn ọwọ́ ní í ṣe ayé ò kúkú ní dínà eré mọ́ wa lórí láàárọ̀ tòní kíre gbogbo wa ó dé kíre gbogbo wa ó tẹ̀ wá lọ́wọ́ tọ̀tún tòsí báyìí lẹ́yẹlé fi ń kórè wọ̀lú ẹ̀ káàárọ̀ lẹ́ẹ̀kan sí ètò láwùjọ lógorí atẹ́gùn ní dédé àsìkò yìí ní ìkànnì glo 99.1 fm ìjàpẹ́ state àkúrẹ́ ajímọ́tò kí ètò tó dúró gẹ́gẹ́ bí kàyìnkàyìn tó ń ṣe àfọ̀mọ́ àwọn kùdìẹ̀kudiẹ tó kùdìẹ̀ káàtó láwùjọ wa márìndàn tí ètò tí ń kìlọ̀ ìwà ìbàjẹ́ láwùjọ ewúro wa ò kúkú fi tòjòkorò bá a ti rí láwùwí bó ti ń ṣẹlẹ̀ láwùsọ ibi nǹkan dédúró la ti máa mẹ́nu bà á kò wá nídìí méjì kí a pẹnupọ̀ bá ọmọ aláìgbọràn wí bóyá jẹ́ ṣe gààyà fún ìwà kò tọ́ kí elépo rẹ̀ má ba tàbùkù aláṣọ funfun wa láwùjọ ẹ káàárọ̀ òjèrè orúkọ ọmọ kúkú ni ìjánu ọmọ adébọwálé lorúkọ tèmi ọláṣẹni ni bàbá tó bí mi lọmọ ẹnìkan kì í kúkú jẹ́ àwádé ọpẹrọ ní jẹ́ majority tí lárọ́ bá wá ń pè ní jọ̀mọ́ méjì lábágbé méjì lábálùkù méjì lẹ́yẹlé ń bí méjì lójú tí ń wòran kedere méjì lẹ́sẹ̀ tí ń rìnà wàsàwàsà etí méjì báyìí lẹ̀yẹ orí bọ́wọ́ bá ṣe méjì àtẹ̀wá dún ihò méjì báyìí ló sì yẹ imú káàárọ̀ lẹ́ẹ̀kan sí àméjì la wà lórí ètò bóun ni olúwa rẹ̀ mí lẹ́kún.
1: Àláfíà ni mo wà mo sì mọ̀ pé kì í ṣe pé bóyá mo lérò mo mọ̀ pé àláfíà náà ni àwọn tí wọ́n gbọ́ wá sí wọ́n wà lójúmọ́ òní akin bí ẹkú dédé àsìkò yìí àkó àfẹ́rẹ́ yìí àkó bí ojú ọjọ́ ti rí láàárọ̀ yìí ìgbà tí a múra bíṣẹ́ a wá rí pé òjò ń ṣe wẹliwẹli èmi ti kọ́ wò pé àbí kí n lọ padà sùn ni torí àwọn Yorùbá máa ń sọ pé òjò tó gbà àárọ̀ kùtù oníkẹ́lẹ́ dá èèyàn mọ̀ sinmi ṣùgbọ́n nígbà tí mo tún fi ọkàn kejì wo pé tí mi ò bá wá sórí ètò yìí mọ̀ dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lágara lórí ètò yìí àṣà dúpẹ́ pé kó tó di pé àṣà ṣe gbogbo ohun tá a ṣe tán ká tó mú gbá ká tó má wo òjò ọ̀hún ti wáwọ́ díẹ̀ ògo fọlọ́run lókè ọ̀run àwa náà rèé lórí ètò adágbére níjẹ̀ ta pé tó bá tún wo elédùà yóò tún kára rẹ̀ pé a tún wá sórí ètò lónìí adúpẹ́ lọ́wọ́ àdẹ́dá aṣẹ̀dá tó tún mọ̀ wá sí orí ètò.

0: wọ́n ní apá lára ìgúnpá nìyẹn kan ìyá rẹ lè lówó lọ bàbá rẹ sì lẹsẹ lé kan tó bá gbójúlé wọn tẹtàn ni mo sọ fún ọ ayé bá ń fi ọ lónìí wọn lè má fi ọ lọla o ìyẹn ni kò tẹpá máṣe tiẹ ọkùnrin ni ọ obìnrin ni ọ ọmọdé ni ọ àgbà ni ọ mọ pé àkókò ni gbogbo nǹkan ìgbà tó yẹ kó o lọ sílé ìwé tẹra mọ láti tètè lọ sílé ìwé ìgbà tó yẹ kó o lọ kọsẹ tẹra mọ láti lọ kọ iṣẹ torí pé iṣẹ lóògùn iṣẹ bá a bá ṣiṣẹ lónìí tá a sì sangun irun dúdú là á mọ̀ fi ṣiṣẹ́ ọ̀rẹ́ mi irun fún ò ṣeé fi jìyà o ṣùgbọ́n ẹni tó bá kọ̀ láti fi irun dúdú ṣiṣẹ́ láti fi irun dúdú sọfà tó bá máa dìgbà tí irun funfun bá dé kò ní dà àwọn àgbà ni ó ti fàárọ̀ rẹ̀ ṣeré ni má rí ọ̀rẹ́ mi àkókò náà tètè tẹra mọ́ tó yẹ kó o ṣe ní àkókò torí pé ọjọ́ ń re bí àná òòrùn ń re bí àtiwọ̀ ọjọ́ ń gorí ọjọ́ ìgbà tó ò bá ṣe ń tọ́tọ́ ní àkókò ṣégbà tí ò bá wá yẹ tó bá lọ ṣe ń gbà náà kò mọ̀ ní dà ọ̀rọ̀ dàbí ẹni tó yẹ kó ti gbéyàwó òótọ́ ló ń rò pé kí ni wọ́n fi bọ́ ìyàwó ọlọ́run mọ̀ máa ń ranni lọ́wọ́ ni ẹ̀dá kan ò ní nǹkan kan tìtì rẹ́rẹ́ tó lè sọ pé òun fẹ́ fi bọ́ ìyàwó àbí mo sì gbéyàwó tán jẹ ní sùúrù mi ò tí ì lọmọ bí jẹun sì mọ wòye náà akùnkàn ìgbà kan bọ̀ tí àwọn ọmọ àbúrò rẹ tí wọn máa pẹ̀ ọ́ ní bọ̀ǹdá àwọn ọmọ àbúrò kú àwáwù tẹjọ ṣèwé dàgbà ọmọ tí wà ń wọlé ìwé girama ọmọ tí ò tí bẹ̀rẹ̀ nọ́sírì jẹ wẹ́wẹ́ kó tóó di pé wọ́n bọ̀ sí kọ́ bẹ̀rẹ̀ gan-an lákòókò tó yẹ ó ṣe é ṣe kú jẹ ọjọ́ pofiri ó ṣe é ṣe kí nǹkan mọ̀ lọ bó ṣe kó lọ mọ̀ ọ̀rọ̀ rẹ fẹ́ dàbí ọ̀rọ̀ àlejò lówó ni owó ní àlejò ni tó o bá ti lò ó kó o ti fi jó nǹkan tó da nígbà tó bá wá ó ṣe é ṣe kó má rí lò mọ́ àdàsá lọ sọ́dọ̀ ẹlòmíì tó nílò rẹ̀ dáradára tó sì lò dáadáa àkókò ní gbogbo nǹkan o ìwọ ọ̀rẹ́ mi tètè pa kítí mára kó o ṣe ń tọ́ bá yẹ kó o ṣe lákòókò má jẹ́ kí ọjọ́ lọ bá ọ tán tọ́jọ́ bá ẹ lọ mọ́kẹ́ wàá kíka àbámọ̀ bọ́nu àbámọ̀ sì ní mi ò fẹ́ kó gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ àbámọ̀ ò ní gbẹ̀yìn tirẹ o àbámọ̀ ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ tèmi náà ṣùgbọ́n tó bá yẹ ká ṣe lákòókò ẹ̀jẹ̀ á tètè tẹpá mọ́ ká ṣe é bí ó ti tọ́ àti bí ó ṣe yẹ tí àwùjọ yóò fi lè máa yìn wá pé ìwọ náà ṣe wọ́n tó lè ṣe ibi ni wọ́n ṣẹ̀nu ń dédé síbí sí ó tó dìgbà míì ọjọ́ rí.
1: mo tún gbọ́rọ̀ àgbàdé o.
2: ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ló pẹ́
3: títí. àsọyépọ̀.
4: káwọn.

0: ọ̀rọ̀ agbá tò ní lẹ́tí tẹ́tí sí káàṣe ohun tó yẹ káàṣe lásìkò tó yẹ káàṣe ká má fi àkókò ṣòfò ká má sì fòní dóní fọ̀ládọ́là tó lóyìnbó ń pè ní procrastination jẹ́ kí akáràmásì kì í ṣe tó yẹ káàṣe kí ọlọ́run bá sì jẹ́ kí èrè rẹpẹtẹ kó sùn wábọ̀ lẹ́nu iṣẹ́ wa à ń tẹ̀wájú lórí ètò láwùjọ báyìí nìkan ni glo 99.1 fm ìjàpọ̀ state àkúrẹ́ ní báyìí ẹ jẹ́ kí alọ́farabalẹ̀ gbọ́ abala nínú ìtàn tòní kíní ìtàn tòní túwí ẹ kú kalẹ̀.
1: ẹ kú dédé àsìkò yìí ẹ sì káàbọ̀ sí abala nínú ìtàn lónìí a máa wo ìtàn ọkùnrin kan tó jẹ́ pé orúkọ rẹ̀ di gbajúgbajà ní orílẹ̀-èdè nàìjíríà alájọṣe gangan ni pa aiwo olu ní ọmọ ọdún mẹ́ta ó pàdánù bàbá rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ kan ní ìsanyìn lẹ́yìn náà ẹgbọ́n bàbá rẹ̀ mú lọ sí Èkó níbi tí ó ti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀ ní St John's School Arólọ́yá àti Christ Church Cathedral School ó parí ẹ̀kọ́ rẹ̀ ní ọdún 1934 lẹ́yìn tí ó parí ilé ẹ̀kọ́ ó kọ́ iṣẹ́ aṣọ fún ọdún púpọ̀ ṣùgbọ́n ó rí pé iṣẹ́ náà kò ní mú ìdàgbàsókè tó fẹ́ bá a lẹ́yìn náà ni ó lọ sí orílẹ̀-èdè Cameroon nígbà tó dé Cameroon

0: ó rí bí àwọn ènìyàn ṣe ń ṣe iṣẹ́ àjọ gbígbà. Lẹ́yìn tí bàbá alájọsọmọlú padà láti orílẹ̀-èdè Cameroon ní ọdún 1954, bẹ̀rẹ̀ iṣẹ́ àjọ gbígbà. Ó tẹ di àkọsílẹ̀ tirẹ̀ náà ní Popular Josomolu. Nígbà náà, ó ra kẹ̀kẹ́ láti máa fi lọ sí ọjà àti ilé àwọn oníbàárà rẹ̀ láti gbàjọ. Ṣùgbọ́n kí ó tó bẹ̀rẹ̀ iṣẹ́ náà, ó lọ bá ọ̀kan lára àwọn àgbàlagbà nínú ìdílé rẹ̀ láti gba ìmọ̀ràn. Àgbà náà sọ fún pé iṣẹ́ àjọ gbígbà le gan-an, ó sì rántí bí ọ̀pọ̀ àwọn ènìyàn ṣe ti ṣe iṣẹ́ náà tẹ́lẹ̀ tí wọ́n sì pàdánù owó wọn. Ó ní kí bàbá alájọsọmọlú fi èrò náà sílẹ̀ kí ó sì wá iṣẹ́ míì ṣe. Bí ó tilẹ̀ jẹ́ pé sọ gbogbo èrò rẹ̀ fún, ẹ̀gbọ́n rẹ̀ gbà á níyànjú, ó sì mú lọ bá àlùfáà kan tó gbàdúrà fún. Àlùfáà náà sọ fún pé bí ó bá jẹ́ olóòótọ́ tí ó sì ṣe iṣẹ́ rẹ̀ pẹ̀lú ìwà rere, Ọlọ́run yóò bùkún iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìmọ̀ràn yìí fún ní ìgboyà láti bẹ̀rẹ̀ iṣẹ́ náà. Ní ọjọ́ àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ àjọ gbígbà, kò sí ẹni tó fẹ́ fi owó sí ọwọ́ rẹ̀. Ọ̀pọ̀ àwọn oníṣòwò ní ọjà sọ pé ó lè gba owó wọn kí ó sì sá lọ sílùkòdẹ̀yìn. Ọjà kan sí òmíràn títí díẹ̀ lára àwọn onítàjà fi gbà á láti dán wò. Ní òpin oṣù àkọ́kọ́, ó dá gbogbo owó àwọn oníbàárà rẹ̀ padà láìsí àṣìṣe kankan. Ìwà òtítọ́ rẹ̀ mú kí ọ̀pọ̀ ènìyàn bẹ̀rẹ̀ sí fọkàn tán. Orúkọ rẹ̀ sì bẹ̀rẹ̀ sí gbajúmọ̀ káàkiri àwọn ọjà ní Èkó. Láti ìgbà yẹn ni orúkọ alájọsọmọlú ti di orúkọ tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí. Bí ọjọ́ ṣe ń lọ, iṣẹ́ bàbá alájọsọmọlú bẹ̀rẹ̀ sí gbilẹ̀. Ọ̀pọ̀ àwọn oníṣòro àti aráàlú bẹ̀rẹ̀ sí fi owó àjọ wọn sí ọwọ́ rẹ̀ nítorí wọ́n rí pé ó jẹ́ olóòótọ́, ó sì ń san gbogbo wọn padà ní àsìkò tí wọ́n bá fi sílẹ̀. Ohun tó jẹ́ kí ọ̀pọ̀ ènìyàn yà sọ́tọ̀ ni pé kì í kọ orúkọ àwọn oníbàárà rẹ̀ sílẹ̀, kò sì ní ìwé àkọsílẹ̀ tàbí ẹ̀rọ ìṣirò. Síbẹ̀, ó máa ń rántí orúkọ gbogbo oníbàárà rẹ̀, iye owó tí ẹnì kọ̀ọ̀kan fi pamọ́ àti ọjọ́ tó yẹ kí wọ́n gba owó wọn padà láì gbé kan fún kan. Èyí ló mú kí ọ̀pọ̀ ènìyàn máa sọ pé Ọlọ́run fún ní ọgbọ́n àti ìrántí tó tayọ. Nígbà tí ọ̀rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí dé, ó kọ́ ilé tirẹ̀, ó sì di ẹni tí àwọn alájọ mìíràn ń wò gẹ́gẹ́ bí àgbà àti aṣáájú wọn. Ọ̀pọ̀ ìgbà ni wọ́n máa ń pe ìpàdé àwọn alájọ sí ilé rẹ̀ nítorí ìgbọ́kànlé àti ìyàsọ́tọ̀ tí wọ́n ní nínú rẹ̀. Orúkọ rẹ̀ sì di àmì ìwà rere, òtítọ́ àti ẹni ìgbẹ́kẹ̀lé. Láti ìgbà náà ni olókìkí náà ti bẹ̀rẹ̀ sí gbajúmọ̀ ní ilẹ̀ Yorùbá. Tí àwọn èèyàn sì mọ sọ pé orí rẹ̀ pé bí alájọsọmọlú, èyí tí wọ́n fi ń yin ẹni tó ní ọgbọ́n àti tó máa ń rántí nǹkan dáadáa. Bí ọdún ṣe ń lọ, bàbá alájọsọmọlú ń bá iṣẹ́ rẹ̀ lọ pẹ̀lú òtítọ́ àti ìfẹ́ sí àwọn oníbàárà rẹ̀. Ó di ẹni tí ọ̀pọ̀ ènìyàn gbẹ́kẹ̀lé, tí wọ́n sì máa ń fi owó wọn sí ọwọ́ rẹ̀ láì bẹ̀rù. Nígbà tí ọjọ́ ogbó dé, àwọn ọmọ rẹ̀ bẹ̀ ẹ́ pé kí ó sinmi, kí ó fi iṣẹ́ náà sílẹ̀. Lẹ́yìn ọ̀pọ̀ ọdún tí ó fi ṣiṣẹ́ takuntakun, ó gbà láti fẹ̀yìntì. Síbẹ̀, ọ̀pọ̀ àwọn oníbàárà rẹ̀ sì máa ń lọ sí ilé rẹ̀ láti kí i. Wọ́n sì fi hàn pé wọn kò gbàgbé ìwà rere àti òtítọ́ tí ó fi ṣiṣẹ́. Bàbá alájọsọmọlú kú ní ọdún 2012 lẹ́yìn tí ó fi ọ̀pọ̀ ọdún ṣe iṣẹ́ àjọ gbígbà pẹ̀lú ìdúróṣinṣin. Bí ó tilẹ̀ jẹ́ pé ó ti kú, orúkọ rẹ̀ sì wà láyé nínú ìtàn ilẹ̀ Yorùbá àti orílẹ̀-èdè Nàìjíríà. Ìtàn bàbá alájọsọmọlú kọ wá pé ìsòtítọ́, sùúrù àti iṣẹ́ takuntakun lè mú ènìyàn di ẹni ńlá láwùjọ. Abala nínú ìtàn kò ní jù báyìí lọ. Aminat Adekunle lorúkọ mi. Ètò láwùjọ ń tẹ̀síwájú.
1: Ẹ jẹ́ ká jọ sọ àsọyé pọ̀.
2: Káwùjọ wa ó má ba bàjẹ́.
3: Láwùjọ, láwùjọ, láwùjọ.
4: Láwùjọ kò gbọdọ̀ bàjẹ́.

0: ìṣe náà ní ìsàlẹ̀ lọ́dọ̀ wa ń bí àwọn náà wà òkè a máa náà lọ.
1: ṣé gbogbo ìgbà tá a bá dọ́jà la máa bá kúkúrú ni àbí nígbà tí kúkúrú máa ń jáde.
0: rárá gbogbo ìgbà ni gbogbo ìgbà ni ṣe bẹ́ẹ̀ gan náà fi ṣe kò sígbà tá a kì í ní gàrí likewise náà ni kúkúrú so gbogbo ìgbà ni kò sígbà tí èèyàn dọ́jà tí ò rí kúkúrú but ìgbà tó máa ń scars láti ilé tó fàìn dáadáa tó jò bá ń rọ̀ ó máa ń scars fún ìgbà yẹn torí àti bóun ti sa so gbogbo process ẹ̀ ló jẹ́ kó máa ń scars tó tí òjò bá ti ká sẹ́ńlẹ̀ á tún wà dáadáa.
1: Ìrẹ̀wà
0: tíyàn bá fẹ́ bẹ̀rẹ̀ òwò kúkúrú bẹ́ẹ̀ bí èlò lélẹ̀ ní dání. Ó máa ní 50,000 ó lè ṣe nígbà tẹ́ pé òun nìkan ló fẹ́ máa ó ní 50,000 ó lè bẹ̀rẹ̀ 100 ó lè bẹ̀rẹ̀.
1: Kò sí iye tíyàn bá ní dání èèyàn lè fi bẹ̀rẹ̀.
0: Èèyàn lè
1: kí iye tíyàn bá tiẹ̀
0: bá dání. Bá gbára ẹ̀ ṣe gbé. Bó ṣe wo báàgì kan ló ní. Bó ṣe wo báàgì méjì.
1: Ìyá
0: sì máa má lè jà.
1: Ọ̀rọ̀ náà lè ti gbẹ́ lẹ́nu ìwé tán takò ṣe bá fẹ́ ràlùjọ ọjà tí ẹ bá fẹ́ ká wá gba yín lọ́jà tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà yín lórí ètò ẹ lè kàn sí wa lórí 08149269268 fún ìkànnì ìgbó 99.1 FM. Oyindàmọ̀lá Ògúnmọ́lú ló ń jábọ̀ ètò láwùjọ ń tẹ̀síwájú.
2: Ẹ jẹ́ ká jọ sọ àsọyépọ̀.
3: Káwùjọ wa ó má ba.

0: ẹṣẹ̀m hẹ́ká abala níbi tí a sì mọ̀ pé oúnjẹ ìpínlẹ̀ Ondo iná ní púpúrú yìí púpọ̀ nínú àwa tó yíyà kì í ṣe ọmọ ìpínlẹ̀ Ondo gan àti débi àti kọ́ bí wọ́n ti ń jẹ́ a sì ti gbọ́ bí a ti lè ṣe oko owó rẹ̀
1: bọ̀dá ẹ̀bà ni
0: bọ̀dá ẹ̀bà a ti kọ́ bí a ti lè ṣe oko owó rẹ̀ báyìí pé ìwọ̀nba owó péréte o a lè fi bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá ti wílẹ̀ kan pé kò sí iye tó kéré jù láti fi ṣe oko owó bí èèyàn bá ti lè roko sí dáadé ń lọ sí ẹ̀kọ́ kalẹ̀.

0: Edoko bi no soro latakura.
1: Ode.
0: Sister ba tin se commissioner yen je ke kuku soro ko go wa o le se se ko soro lowo nipa unit na mi o gbon yin obi mi mo pe en gbon mi. Unit unit bi unit ba yi o so o gbogbo iwe o le so fun yan le we te ma ra ojo te ba debe te ba ti fe gbon mo lo. O de ni egbe mi te dana le register mo. Asi be lo ra so oni ko ma ra so ni ta so gbogbo yen e ko soro lipa body na pe ba o lo se ri tori mo ro pe ijoba na lo ni body yen
1: se ki se ti e ka
0: so mi o gbo yin bo am
1: ye se ti ijoba apapo ni ti ile eko alajumo ni unity school hello
2: e ti wale ka ro won ti se tan e ba ti pe wa e ba wa pa radio yin tabi ke yi sile ka le gbora wa daada lagboye.
1: Hello
2: e shun e karo
1: ti wole o
3: e karo o ku se o
1: e jina si radio yin tabi ke pa
3: e jo ijoba o lo se do la ko pa ye ni awon
1: la oruko yin ati ke bole ti pe
3: okay ti mi da o lo so la ta ku re
1: an gbo yin
3: ijoba ondo pe won faye ni la ni
1: kilo de te so be
3: last year to so wo mo wo da for community 18,000 naira me bai ba ti won ni government n gbo mo believe to ye ko reduce wo en ko le wa component fun awon obi but owo na ti da 29,500 bai
2: ile eko wo lomo yin wa
1: ile eko wo lomo yin wa
3: service
1: class wo lowo
3: GS3 lowo
2: GST 29,500.
1: 500.
3: Yes.
1: Ṣé owó lẹ fi sanwó àbí báńkì lẹ san sí?
3: Wọ́n ní kọ́ lọ sọ sí báńkì yẹn.
2: Ó dà. Ẹ ṣé. Kí tún ni àwọn ìdojúkọ míì tẹ rí nígbà tí ilé ẹ̀kọ́ mọ yín? Kí ni àwọn nǹkan míì tí ẹ tún rí gẹ́gẹ́ bí ìdojúkọ nígbà tí ẹ mọ yín lọ ilé ẹ̀kọ́?
3: Nǹkan bí ìta rí ni pé wọ́n fi ayé ni àwọn òbí lára.
2: Lọ́nà owó.
3: Tí bá gbé nǹkan sí ẹgbẹ́ pé àwọn òbí lè bẹ̀rẹ̀ tútù lára.
1: Lọ́nà owó.
3: Lọ́nà owó. Lọ́nà owó. Lọ́nà owó. Lọ́nà owó. Lọ́nà owó. Lọ́nà owó. Wọ́n lé ọmọ ọmọ ẹ̀ wọ́n lé ogun ọdún dáná wọ́n náà gbọ́dọ̀ sanwó ikú wọlé. Ikú rẹ̀ kọ̀ máa ṣe àtúwà lókè àrùn wọ́n lé ogun ọdún dáná gbọ́dọ̀ sanwó ikú wọlé. Tí ó yẹ kó lọ wọ́n tún ní àwọn tí yàrá nìkan lọ providence wọ́n tún dé providence tán. Ìsèǹtì providence sọ pé kọ́ lọ lo láti bank app wọn ni kọ́ ti máa tọ́ sọ̀ lókè ṣe bank. Ẹni ẹ̀rẹ́ ìwé ìṣubú mọ́tò wà ní providence ó tún padà sí so gbogbo kí ẹ̀wọ́n fayé ènìyàn ládẹ nítorí life safety. Kọ́ láìsí àwọn òbí bọ́n ṣe lè sanwó àdéhùn skul yẹn ti pẹ̀lú ọ̀la tẹnu mọ́. Èyí sì yẹn tó bá náwọ méjì mẹ́ta sí skul báyìí. Ó tún lọ owó ẹmọye tó jẹ́ ìlú nítorí láìsí òun gbà. Nǹkan tíjọ lórí ìjọba ti fún wa nìyẹn ti rere kó bá wa sọ pé wọn ò fẹ́ káwọn tíṣà jẹ́ ń bẹ̀. Kò sí kí àbá fẹ́ káwọn tíṣà ń jẹ́ ṣe láìsí. Nígbà tá a sọ 18,000 last
1: kí owó tí wọ́n san ní sáà yìí púpọ̀ ju iye tí wọ́n san ní sáà tó kọjá wọn ni wọ́n fẹ́ kí ìjọba ó dínkù ìyẹn ò jẹ́ gẹ́gẹ́ bí ìrírí tiwọn àti kọ́lẹ̀. Hello.
0: Ẹ máa kú iṣẹ́ o atọ́kùn.
2: Ẹ ṣeun.
0: Ẹ kú iṣẹ́ o.
1: Ẹ ṣeun à ń gbọ́ yín.
0: David ló ń sọ̀rọ̀ láti ìlàfẹ́.
1: À ń gbọ́ yín sà.
0: Ṣé kí ló fà á tí wọ́n tó fi mission SS3 sí SS1? Oye ni.
2: Ẹ bá wa bèrè lẹ́ẹ̀kan sí àgbọ́yín dáadáa.
0: Mo ní àwọn ọmọ skul tó ń ṣe admission láti GSS3 sí SS1. Nígbà tí wọ́n ṣe tún fẹ́ wọlé nígbà táwọn GS1 tó ń ṣe admission tiwọn náà làwọn náà tún ṣe tiwọn. Kí ló dé?
2: Ilé ẹ̀kọ́ wo la wá ń sọ nípa rẹ̀ yìí?
0: Ẹni.
2: Ilé ẹ̀kọ́ wo la ń sọ nípa rẹ̀ báyìí?
0: À ń sọ nípa ilé ẹ̀kọ́ girama.
2: Ewo gangan pato se iti tomo yin ni abi gbogbo ile eko girama ni ipinle Ondo se ile eko tomo yin wa ni pato abi gbogbo ile eko girama ni ipinle Ondo
0: ile eko girama la so nipa e lati GSS3 won tun se admission si
1: SS1 gbogbo school abi
2: ni gbogbo ile eko girama ni ipinle Ondo kakiri tabagbo alaye ti won se won ni isowo ti won fi se voluko sile awon akeko ti won bo lati GSS 3 lo CSS 1 won ni o tun dabe ni pe won se nfe wole si ileko girama ni wa mo alaye ti won gbianju ati se fun wa o boya ni ti owo ni o tabi ilana ato o tabi boya ileko kan pato ina ni o si se
1: le gbianju ke tu wa pe e gbianju ke tu wa
2: ogbeni David lati lafe
1: 0706-677-1822 Tabi 0805-551-1110 In number T, Emma Kwesi, Teba si talono me jeji si oba lo Koja sujo ku Facebook Glow 99.1 FM Efi ati jensho wosibe Aoka, hello
4: Hello
2: Eshiwe karo, ekuro legbe radio yin abike pa
4: Hello
1: I'm going.
4: This school ni oto ni bo mo to je pe ibe lo ti ka GSS 3 to ti se junior wike o fe bo CSS 1 de o wa da bi gba ti omo sese fe bo si GSS 1 a sese wa se new registration imu baba omo mi ni gan o si ni around igba mu so fun gan lori phone da be pe boya eyan n paro
1: ile eko wo lomo yin lo
4: send me sister
1: the owo SS 1 lo dun yin
4: be ni owo SS 1
1: kini awon nkan ti e se ti e ri kini awon irori yin bi o se fe foruko sile bo se foruko
4: sile a se rasho tun ninu school gangan lati gbodo rasho
1: inu school e ti gbodo rasho
4: be ni
1: ohun ton so fun yin niyan
4: koda kile so
1: ohun ton so fun yin niyan
4: be ni ibede lati ra ki se ibede koda nigba to wo GSS 1 sa cardigan to lo to ra ni igba to wo GSS 1 cardigan yin to bi ko ti e lo carrigan yin rara o tutun sile mo ti e try ati tun salaye ni school pe se won le fun ni soft ati cap mo ni carrigan to ra GSS 1 ngba yin pe o se won ni ra eni to gbe si care o ni rara o lo mo bo n se fe account yin o ni to ni ko nta carrigan ko nta soft ati fila ko nta papo bi 11 something sha ni owo carrigan fila ati soft owo aso school 16 something ni owo aso school gbogbo nkan be iko tutu ase tun mu iko igbale mob atuko lo tun ni awon bi ti atu gbodo bere si sign awon kini yen wa gbodo ma ri e to be obi atu ma tele omo bi igba to ma ni omo GSS 1 a de ri school mi sa to je pe government school ni o won se new registration be but to si gba ki omo ko raso ni bi o ko mo se aba e o ti le raso ni ta even iru adu o si le raso omo ni ta won ta uniform meji 16,200 uniform meji 16,200
1: oda
4: so be cardigan cap socks 11,115 Lara.
2: Oda.
4: Won so pe ki omo sowo less than 15 won ni ka lo san ni bank. Be wo lati won ni ka lo san si bank ni Sterling Bank.
1: Eloni apapo iye te san gege bi owo ile eko fun omo tun wo 61.
4: Ile owo school gan ba e to ni ka san gan ba e. Won ni 31,300.
2: 31,300.
4: Ni owo school ni o won se gbe owo school yen sita gan ni gbogbo registration ta ti se ni holiday yen owo school si be won se gbe owo school yen jade sita ni je be ai je ta be yen won se gbe owo school yen sita
1: oda eshe ati kole ti a ba lori ofe ati foro wero pelu commissioner awon ma ba wa tomole si awon ohun to je riri awon obi ni akoko yi ko so di pe a lo ma kan si alejo wa fun toni awon na ti nagbara won nagboro won foju gan ni awon nkan to ni se pelu akole ati iri tawon na ori nipa ise iwadi a ma kan si won to ba ya ṣùgbọ́n ẹjẹ́ àtẹ̀wájú láti gbọ́ ìrírí àwọn òbí máa wọ́n ṣe wọlé. Ẹ̀lú ẹ̀ ti wọlé o.
5: Ẹ̀lú.
1: Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
5: Ẹ̀ káàárọ̀ sá.
2: Ẹ ṣeun. A gbọ́ yìí.
5: Àgbọ̀ mi lè mú kọ́ rẹ́. Àlọ́ lè kàn látàkùrẹ́.
2: Tọ́ ẹnì ṣan lè.
5: Bẹ́ẹ̀ sá.

0: ẹjọ nípa ti owó tó tẹ sọ yẹn ní ọdún tó kọjá a san 80,000 ṣùgbọ́n lọ́dún yìí 29,002 27,000 plus lápè adẹ̀bílìfò pé ó yẹ kí kọmíṣánná nígbà tó wá sórí afẹ́fẹ́ láti gbọ́yá ká lè dọ́ọ̀pù owó yẹn sísàlẹ̀ ṣùgbọ́n owó yẹn tún wá gọbọrí àlàkà lọ́mọ méjì sí skul báyìí ó jẹ́ pé àwa máa san 60,000 nítorí lórí skul ẹjọ́ ẹjẹ́ ká bá wa wá nǹkan ṣe sí èkejì ilé tí wà ń sọ nípa àwọn SS2 tó ṣẹ̀ wọlé wọ́n mọ gbogbo àpẹ́ lọ́ ti ń ṣe ìyẹn gan jẹ́ ìyàlẹ́nu fún mi pátápátá ìjàtọ́ àtọ̀dọ́ ni mo ti wá tí mo ti kọ́ ọmọ wá kò sí bẹ́ẹ̀ lóòdó ṣùgbọ́n làkúrẹ́ bíi ẹ̀ẹ́gáṣọ ẹ̀ẹ́rọkọ́ ẹ̀ẹ́rẹ́àgá ọba tó ṣẹ̀fẹ́ wọ SS1 ẹ̀ẹ́ra gbogbo ẹ̀ pátá wọ́n ṣẹ̀ wá ṣe àníṣe ẹ̀ ìyẹn ó kọ mí lómi náà gbà tí mo dogora kì í ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe níbi gbogbo kàkú ẹ̀ ló wá ó dàbí tó fẹ́ yọ yẹ díẹ̀ ẹ jọ
1: ẹ ṣeun gan ni fún bí ẹ ti fi èròǹgbà tí yín léde àti ìkọlẹ ẹ á sọ fún àwọn aláṣẹ tí wọn bẹ nígbọnú ètò ẹkọ nípínlẹ ondo láti wá àtúnṣe sí ní kíákíá tí ó bá yẹ ní ṣíṣe ẹ kojúmọ o.
2: ẹlò sà.
1: ẹ ṣeun ẹ káàárọ o.
2: ẹlò.
1: à ń gbọ yín ẹ
3: ṣeun. à ń gbọ yín.
2: ẹ káàárọ ẹ kú iṣẹ sà.
1: ẹ ṣeun.
2: orúkọ mi ni mrs aina láti àkúrẹ.
1: mrs aina láti àkúrẹ.
2: Hello.
1: I'm going.
2: Yes, sir. Hey, John, mommy, I'm to show you high school. Yes, sir, Cindy. If you're ready to stop, come on, taba ti ko lọsọdọ wọn wọn ní ká lọ rà níwájú géètì wọn taba ti tún rà tọtọ rẹgísítà wọn ní ká tún dá padà sí ilé tá a ti rà àìyẹn ká tún lọ kó fún wọn àwọn èèyàn tún ti tà fáwọn àwọn ẹlòmíín ẹjẹ gbogbo ìlànà tí ìjọba ní ká ṣe ká tẹlé kò sí kankan tán tẹlé bẹ ẹjẹ sà ẹ bá wa sọ fún kọmíṣánná wọn fayé ni àwọn òbí lára o.
1: ìyẹn ní àkúrẹ high school àbí. hello ma miss aina. ìyẹn ní àkúrẹ high school.
2: Yes, sir.
1: Estate, Cindy. Estate. She's estate. Bolowa. Alagbaka. Bi. Ti. Japua.
2: Yes.
1: Ni alagbaka.
2: Estate. Ni omoni yine. Ni estate. Ni amaru nombi.
1: Oda. Oda. Eshim.
3: Akura High School. Ni maru nombi. Eshim. Ati bo yin. Ati konyo non le. Eje ki awe lumi itimbe. Luju upo. Hello, ẹ ti wọlé o.
4: Ẹ kàrọ.
3: Ẹ kàrọ sà.
4: Ẹ kàrọ.
3: Ẹ kàrọ à ń gbọ́ yín.
4: Ẹ kàrọ ẹ kú iṣẹ́ o.
1: Ẹ ṣeun.
4: Ẹ jọ ṣe ń gbọ́ mi.
3: À ń gbọ́ yín kété kété.
4: Ok, mò ń pè láti Ondo.
1: Orúkọ yín.
4: Ẹ jọ fọ́ Security.

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa níjọ.
1: Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbìn òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsí ní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ glo 99.1 fm àkúrẹ́ lóní má gba ìdọ̀tí láàyè láyìíká.

0: ránṣẹ́ hàn nẹ́fẹ̀ ètò kan pàtàkì ibi tí a ti máa sọ nípa bí a ṣe lè lọ sí òkè òkun ní ìrọ̀rùn láìsí ìbẹ̀rù tàbí jìbìtì iléeṣẹ́ Evashine Films and Travel Nigeria Limited ló ṣe agbátẹrù rẹ̀ ètò yìí a máa wáyé ní gbogbo ọjọ́ Àlàmísì ní déédé aago 8 àbọ̀ sí aago 9 alẹ́ ní ìkànnì rédíò Glow 99.1 FM Àkúrẹ́ Àgbáòye Àwùjọ Sunday Àgbáyé Jágilégùn ni a tukọ̀ ètò yìí abala méjì ni ó máa bá wa jọ bàbá màmá boy boy gẹ́gẹ́ ẹ jẹ́ kí a jọ gbádùn ètò yìí o ẹ wo ó máa láàrú gan ni sà a jọ máa gbọ́ ni power by Evashine Films and Travel Nigeria Limited.
1: Relationship is precious. Affairs are tempting. While some are complicated, others are sweet. But the loudest love isn't always the deepest.
2: Yeah, yeah. You are my African queen.
3: Moonlight is here. A mature program.

ìròyìn jábọ̀ rẹ̀ pé àwọn ọmọ ẹgbẹ́ òye mẹ́kùn tí ń gbé ní apá gúúsù California lórílẹ̀-èdè Amẹ́ríkà ti fún ilé ìyáwé káàti ìpínlẹ̀ Ondo ní àwọn ìwé láti fi ṣe ìmúgbòrò ẹ̀kọ́, ìwé ẹ̀kọ́ àti níní àǹfààní sí àwọn ohun amáyédẹrùn ní ìpínlẹ̀ yìí. Alága ẹgbẹ́ ọ̀hún ẹni tí ń ṣe Olúsànyà Oyeyèmí nínú ọ̀rọ̀ rẹ̀ jòdì mímọ̀ nígbà tí ó ń ṣàgbékalẹ̀ àwọn ìwé yìí pé èyí ló wáyé látàrí ìfẹ́ ọkàn àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún láti kó ipa sí ìdàgbàsókè ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ondo. Ó tẹnu mọ́ pé àwọn ìwé wọ̀nyí ni wọ́n ṣàlẹ́ṣà láti lè ṣàtìlẹ́yìn fún àwọn akẹ́kọ̀ọ́, àwọn olùkọ́, àwọn olùṣèwádìí àti àwọn ẹlòmíì tí ń lo yàrá ìkàwé náà. Bíṣọ́bù kan ní ìlú Maiduguri John Bekeni filéde pé ó lé nígbà ní ìjọ Catholic ní ìpínlẹ̀ Maiduguri ni wọ́n ti bà lórúkọ jẹ́ nígbà tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn tó fi mọ́ Mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu wọn látàrí ìgbésùnmọ̀mí ní ìlà oòrùn àríwá. Bekeni tó júwe ìjọ Catholic ẹkùn ti Maiduguri gẹ́gẹ́ bí èyí tí ó fara kááṣá jùlọ nínú àkọlù náà sọ pé ẹkùn ọ̀hún ló ti ń tẹ̀síwájú láti mórí bọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọdún ìdàrúdàpọ̀ àti sólàságbà. Ọ̀rọ̀ náà ni ó jẹ́ òdi mímọ̀ nígbà tí wọ́n ṣe ìsìn ìdúpẹ́ pẹ̀lú bíṣọ́ọ̀bù àgbà ẹni tí ń ṣe John Ọ̀nàyẹkan ní ilé ìjọsìn Catholic kan tí ó wà ní ìlú Òṣogbo gẹ́gẹ́ bí ara àlàkalẹ̀ ètò láti sàmì sí ìpàdé àpapọ̀ ẹgbẹ́ àwọn bíṣọ́ọ̀bù ní ilẹ̀ Nàìjíríà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, àwọn olùgbé àti àwọn ikọ̀ òṣèlú ni wọ́n ti péjọ sí ìlú Adó-Odò ní ìjọba ìbílẹ̀ Ọ̀tà ní ìpínlẹ̀ Ogun lánàá láti kéde àtìlẹyìn fún àtúndì ìdìbò tí Ààrẹ Bọ́lá Tinubu fún ọdún 2027. Ìwọ́de ọ̀hún náà ló wáyé lẹ́tẹ̀ àti ṣàtìlẹyìn fún Ààrẹ Bọ́lá Tinubu Solomon Adeola, ẹni tí ń díje dupò gómìnà Jimo Ojúgbélé, lẹ́ni tí ń díje dupò aṣòfin àpapọ̀ ní ìwọ̀-oòrùn ìpínlẹ̀ Ogun àti àwọn olùdíje míì nínú ẹgbẹ́ òṣèlú APC ṣáájú ìdìbò àpapọ̀ ti ọdún 2027. Alága ìgbìmọ̀ ọ̀hún Yomi Olojeloju jòdì mímọ̀ pé ìkórajọ ọ̀hún ló tayọ ìkórajọ òṣèlú nìkan, ṣùgbọ́n tí ó jẹ́ ìṣàfihàn ìṣọ̀kan àti àtìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú APC ṣáájú ìdìbò àpapọ̀ ti ọdún 2027. Ìjọba àpapọ̀ ti ṣe àfilọ́lẹ̀ ètò iná tí ó wà ní ìlú Àbújá, ètò iná tí ń lo agbára oòrùn ní Fásitì Gòwọ́n tí ó wà ní ìlú Àbújá láti lè pèsè iná mọ̀nàmọ́ná fún wákàtí 24 fún ilé ẹ̀kọ́ náà. Mínísítà fún ohun àmúṣagbára Joseph Tegbe jòdì mímọ̀ pé ìfilọ́lẹ̀ náà ló ti wáyé ní ìlú Àbújá náà, tó sì ń tẹnumọ́ pé ìpinnu ìjọba láti lè ran Fásitì ìjọba àpapọ̀ lọ́wọ́ pẹ̀lú iná tí ń lo agbára oòrùn, ó ní pé ètò ọ̀hún ni yóò di mímúlò nípele títí yóò fi kárí gbogbo ilé ẹ̀kọ́ náà káàkiri ilẹ̀ yìí. Ẹgbẹ́ àwọn olùkọ́ni ẹ̀ka ti ìlú Òwèrè ké gbàjarè lórí ohun tí ó ṣàpèjúwe ipò àbùkù ti Fásitì Imo wà, tó sì ń rọ gómìnà Hope Uzodinma láti dá sí ọ̀rọ̀ náà ní kíákíá. Ẹgbẹ́ ọ̀hún náà ló rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà láti pe àwọn alákòóso ìgbìmọ̀ aláṣẹ àti àjọ ASUU sí ibi ìpàdé àpérò láti wòye lórí àwọn àkùdé èyí tó ń kojú ilé ẹ̀kọ́ ọ̀hún àti láti wá ọ̀nà àbáyọ tó múná dóko. Nínú àtẹ̀jáde
jade latowo alakoso ajo hun legbe lagbegbe na Dennis Aribodo asu fesun kan wipe ile eko na ni ko iti ifaye gba eto igbani sise lati bi odun mewa pelu afikun pe eto igbani sise eyi ti won se keyin ni o waye lodun 2014 Olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Zamfara nínú ẹgbẹ́ Nigeria Democratic Congress NDC ti ṣèlérí pé òun yóò mú àdínkù dé bá àìsí ààbò ní ìpínlẹ̀ náà láàrin ọdún méjì tí wọ́n bá dìbò yan òun gẹ́gẹ́ bí gómìnà nínú ìdìbò àpapọ̀ ti ọdún 2027 Màfàrà ló sọ èyí di mímọ̀ fún àwọn akọ̀ròyìn ó ṣàlàyé pé òun yóò fi ipò sílẹ̀ tí òun kò bá mú ìlérí òun ṣẹ lórí ọ̀rọ̀ náà ó ṣàlàyé Síwájú sí pé àwọn ìrí tí òun ti rí nínú ìṣèjọba ni ó ti ń la òun lóye lórí àwọn ìṣòro tí ìpínlẹ̀ náà ń dojúkọ. Bola Tinubu ni o ti pàṣẹ àkọsílẹ̀ ìdá 95% ètò ìdánimọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà títí oṣù kejìlá ọdún tí a wà yìí. Ààrẹ ọ̀hún lẹ́ni tí olórí àwọn òṣìṣẹ́ rẹ̀ Fẹ́mi Gbàjàbíàmílà ṣojú fún ló sọ ọ̀rọ̀ yìí ní ibi ètò kan ní ìlú Àbújá. Gbàjàbíàmílà jódi mímọ̀ pé ìjọba àpapọ̀ ló ti ń ṣe àgbékalẹ̀ àwọn ètò léyìí tí ó lè ṣe ìrànwọ́ nípa ìṣàmúlò ìforúkọsílẹ̀ àwọn ọmọ Nàìjíríà fún ètò ìdàgbàsókè ọrọ̀ ajé lórílẹ̀-èdè Nàìjíríà.

káàkiri ilẹ̀ wa fún tòní ń kò ní jù báyìí lọ ayọ̀ bá mi ẹni ti lọ ni olóòtú ìròyìn olúwa nífẹ̀mí adésèkò ló ń kà á sétí ìgbọ̀yìn ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kásán lẹ́ẹ̀kan sí ẹ máa yáṣẹ́.

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó ń gbọ́n yẹn agbọ́dọ̀ máa justify ẹ̀.
1: Mo ti bí mo ti lórí.
0: Tí n bá lára ń bẹ ní lọ mú proof ẹ wá.
1: Àrẹ mú bẹ́ẹ̀.
0: Ìyẹn rí mọ́ Jẹ́mi Ìṣó a máa wá bala kejì láìpẹ́. Mọ ká tó débẹ̀.
1: Yẹ̀kọ́.
0: Ẹ̀jẹ̀ ká gbádùn orin.
1: Mo sọ.
0: Máa gbọ́ ohun tí èrè àsàlátù tó máa máa wí nínú ọ̀rọ̀ orin. Ìbítayọ̀ jẹ́jẹ́ lẹ́gbọ́ lẹ́ẹ̀kan ó ní ẹjẹ́ ká jùmọ̀ ká gbéga àbí. Èrè àsàlátù ní fact lẹ́yìn ẹ̀ ó ní mímọ̀ rẹ ọlọ́run.
1: Ìbọn
0: ó lè wá kí.

0: mo sọ lẹẹkan ìgbà láàfin àṣà láti sọ ni wọn ti gbé kinní àwọn kinní muslim dé nìyẹn kí n wọn ti sọ ọ ọ dà mo ti gbọ.
1: abẹ́yìn orí náà a máa wọ̀ rí. náà fi wá wa bọ̀ ibò kọ́lá náà fi ṣẹ́ sọ fún wa.
0: ẹ̀sìn ni wọ́n fi ń tò ó.
1: abẹ́
0: àṣà àti ṣe là á fi ń tò ó. àti bó ṣe yẹ kó rí.
1: ibò kọ́lá náà fi ṣẹ́ sọ fún wa.
0: ó wá padà lọ di bó ṣe rí àti bó ṣe padà lọ.

láàrin àwọn tí ó ń ṣe protocol tí a ń pè náà jáde fún bà mi ọ ní ifẹ̀ wọ́n ní happily married wọ́n ní àwọn ní àyà wọ́n sì lọ́mọ ẹ̀lẹ́mí wọn pé báwọn ni wọ́n ṣe wọ́n spend time pẹ̀lú family wọn you know lọ wò lórí facebook kọ́mọ́ dàbí ìgbà tí èèyàn ń parọ́ sharp short ló gbé ta image bàbá yẹn la fi hàn yín ẹ̀yìn àwòrán wọn nínú

0: Ìró FM Àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan.
1: Ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀? Ẹ lọ wò ó lórí kèéṣe AI o, torí gbà tẹ́ni ẹ. Ẹ̀rọ ọgbọ́n àtinúdá kan ni wọ́n fi ṣe Gbọ́nà tí wọ́n kọ́kọ́ rí fídíò yẹn wọ́n ni àwọn ti wà tipẹ́. Ẹnìkan ní ìwà aláìpé rí gbà ni bóòlù yóò ṣe máa fún ọmọ ẹranko lọ́mú tí ó tún máa fọ́mọ ènìyàn lọ́mú papọ̀. Fẹ́mi Levite lélẹ́yìí tún gba Kọ́lọ́jì ló pè é.

kẹ́ àmọ́ gbé kinní bí wọ́n ṣe ń ṣèṣìn lọ́wọ́. kò sẹ́ kó máa rí bẹ́ẹ̀ lébà ìtì sọ́ra rẹ. kinní kan lẹ máa ṣe fún mi. ẹ jẹ́ ń kalẹ̀ yìí síta fún yín kájọ. ṣe ọ̀rọ̀ lórí ẹ̀. ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kan ìyẹn 15 years old domestic worker ni à ń pè lọ́mọ tí ń ṣèrànwọ́ nínú ilé tí ń ran àwọn èèyàn lọ́wọ́. ẹ dákun sọ yẹ kọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kọ́mọ ṣiṣẹ́. ẹlòmíràn ni tí ó bá ń ṣiṣẹ́ kí n kọ́ wọ́n ṣáà máa help àwọn èèyàn ọ̀dà. ẹn tí pẹ́rẹ́ǹtì ẹ̀ ò bá dẹ̀ ní míìsì náà ṣe mọ̀ ó padà fi sọ fàṣíbì kan ni torí ẹ̀ ni ìjọba ṣe ń sọ pé iye tí kálukú bá lè bí ni kó tọ́ ni kó bí kó mọ̀ tọ́jú o tó bá lè tọ́jú ni kó mọ̀ bí o who be must tọ́ ẹ̀ ń bá bímọ ni kó tọ́ ikúdọ̀ yọ wọ àwọn ẹlòmíì láwo ṣe mọ̀. ogójì ìṣẹ́jú féwú ló lọ lárago mẹ́rin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà ló kù àrà ń bẹ lẹ́tọ̀. ọmọ yìí amarachi ni wọ́n pe orúkọ rẹ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni money house help ni àwọn èèyàn wá rescue ẹ̀ wọ́n dóòlà ẹ̀ kò ní wọ́n ti dóòlà ẹ̀ wọ́n nínú tọ́ílẹ̀tì wọ́n ní ni ó ti wà fún several months. ìyẹn mi ìgbé kèéṣe oṣù kan oṣù méjì gan ni irú ọmọ yẹn láti wà ń bẹ̀ kó dá.

0: àwọn nọmbà tó wọ bí nìyẹn jájọ wéèwé ọrọ kájọ kájọ sọ hello hello hey, hey, hey. Ìpè mọ̀ ń já pè lápá bí o ẹ lọ wo bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe lọ máàchì wọn jáde níbẹ̀ wo lórí facebook wọn ìyẹn glow 99.1 fm àkúrẹ́ ó bá ń bẹ̀ hello
1: hello ẹ ká sùn
0: yes ẹ kúrọ̀ lórúkọ yín àti bíi tẹ́ ẹ ti ń pè
1: orúkọ ti ní bíṣẹ́ látẹ̀kẹ́
0: ṣé ara ń bẹ ṣá
1: ara ń bẹ o ilé tó ti ṣẹlẹ̀ ó tún pọ̀
0: èwo ló yà yín lẹ́nu jù ń bẹ̀
1: nígbà tí yan ọmọ wa bá ń ṣiṣẹ́ kó lè rówó jẹun àfi kó lè rówó fi gbọ́ àwọn kankan míì tọ́dẹ̀ lọ ti ọmọ mọ́nú tọ́lẹ̀tì fún some months ó lọ fà o ó ti ń bẹ dá sí tèmi
0: ó mọ̀ alágbára gan ẹ ṣé o
1: ó lágbára gidi
0: sá ẹ ṣé gan sá pẹ̀dúlẹ̀ ń gbọ́ bẹ̀ fẹ́mi levite leléyìí tún gba kọ́lọ́jì ni. Hello.
2: Hello.
0: Ẹ kúrọ̀ lẹ́ orúkọ yín àti bíi tẹ́ ẹ ti ń pè.
2: Hello.
0: Hello, mo ń gbọ́ yín.
2: Àwọn ọmọ kú ètò.
0: Yes, sir.
2: Akànníkà kì í ní ìwé ẹ̀ máa kú iṣẹ́ ọpọlọpọ.
0: Ẹ máa ṣe ohun gan. Ṣé ọmọ ọdún ṣe ń gbọ́ mi?
2: Mo ń gbọ́ yín.
0: Ọmọ 15 years ṣó yẹ wọ́n máa fi ṣiṣẹ́ ni?
2: Rárá o.
0: Ṣé kò ti kéré jù fún iṣẹ́?
2: Ó ti wà ní abẹ́ ẹ̀kọ́ ìdánilẹ́kọ̀ọ́ ọmọ 15 years.
0: Ìgbà táwọn tọmọ yẹn ń ṣiṣẹ́ fún tí wọ́n wá ṣe bọ́ṣẹ́ ṣe ń ṣojú tí wọ́n tì í mọ́lé táwọn neighbors yìí discharge ẹ̀ bá àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ wá látẹ̀bọ̀n yìí state wọ́n wá sí rivers.
2: Ohun tí mo kàlẹ̀ sọ nínú ọ̀rọ̀ náà ni pé Adida Foundation láti ìbẹ̀rẹ̀ ló ń sọ̀rọ̀. Ohun tí mo kàlẹ̀ sọ nínú ọ̀rọ̀ náà ni pé àwọn ọmọ wa náà kan kó ṣara wọn. Àwọn òbí ká bójútó àwọn ọmọ wa gan dandan ni o. So àwọn ọmọ tó bá ti wà ní 15 years ó yẹ kí àwọn òbí ká máa bójútó ọmọ yẹn. Ìyanu àṣẹlẹ̀.
0: Ìyanu àṣẹlẹ̀. Ó dáa, mo ti ga. Ṣé kò ya ẹ̀yin lẹ́nu wípé ìjálá Oòdùà tó ń pè náà yẹn fún ọ̀ ní ọ̀fíìfẹ́ pé bàbá yẹn kàwé wọ́n dẹ̀ lọ sí OAU.

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa ni jọ gbangba làṣà ta torí ẹ la ṣe dúró dédé Glow 99.1 FM ìjà fún àkúrẹ́
1: Ìmọ́tótó borí àrùnmọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbín òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsínní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ Glow 99.1 FM àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ
2: Igba ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó sùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM, Àkúrẹ́ Àgbálẹ̀tu.

gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ohun tó ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni ẹ̀dákun mọ̀ ń wá olùgbọ̀wọ́ fẹ́tò yìí o ohun tó ń dun èmi nìyẹn ẹ wá ṣe olùgbọ̀wọ́ fẹ́tò yìí ẹ má jẹ́ kíná ètò yìí ó kú orí ìkúnlẹ̀ mo wà mò ń bẹ̀ yìí ni ẹ wá fi tíyín kẹ fi gbé tiwa lárugẹ ẹ̀dákun ẹ máa kó ìpolówó ọjà wá sórí ètò yìí ẹ jẹ́ ká fi tiwa náà ká fi gbé tiyín lárugẹ mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Lineage newspaper awon na wa lara awon ti won o fe kina eto yi oku won tin ko ipolowo oja won wa lokan joko won tun fun wa lebun rabande pe ka ma fun gbogbo lorire ta ba fiwe pe eni ti mo gbe wa fun yin loni eyan nla eyan pataki ni won eyin na ti mo janfani won eyin te n gbo mi gan anfani won le nje lowo lowo bayi nigba tin ba ma fi won han fura won ni wa so oruko ara won tori pe ta ba peri akoni agbodo fi dala le gara mi o si ni dani bi awon fura ara won ni wa so pe oruko bayi lawon nje mo n bo

0: ase o olotu
1: e dakun e ba wa ki awon ara ile kesi so ruko
0: to mo ki ara ile o ibi kibi ti e ba wa ire ayo olorun ma ba yin o gbe yin to ngbo mi e ma ri anu olorun gba oruko mi ni dokita Ezekiel Kayode Akande
1: e seun alejo wa eyin ara ile mu so fun yin pe ke mu gege ati takada yin dani e o gbo worin worin lenu won oruko won gege bi won ti so awon ni doctor Ezekiel Kayode Akande be ni awon loludasile ile ise te ti n gbohun mi yi oludasile ni won alase ni won oludari ni won alaanu ni won eleyinjo anu e sa e ja ma beto ibo e ka wo baba le ko si
0: se
1: e dakun ilu wo le ti wa
0: ah mi je omo bibi ilu oke agbe ni akoko northwest ni ipinle ondo state
1: ton ba ni kin so pe ilu ba ile ti wa boya e fe fun mi lori ofe lati so pe ilu wo mo ti wa ma fe le so pe oke okun ni tori pe e mo lawo bi awon oyinbo
0: e se mo gbe oke okun fun ojo pipe fun over ogun odun abi ogbon odun yeah 30 something years
1: e seun e dakun ise wo gan le wa yan layo
0: ah dokita oyinbo le mi ni biba ina mo ti ile yi ni Nigeria ni ati lo lewe ni University of Ibadan but a paris ton a kan sise ranpe die aba gba oke okun lo alo America beno la wa titi anwale o sugbon be la wa titi di 2022 ta fi bi se ibugbe a se n pada le nkankan tori pe be ni awon mo ati yawo wa
1: dokita labere
0: beni
1: ki le wa ro titi te fi gbe le se nla bayi kale
0: ah tori olorun na lo dari mi tin ba nso awon eyan ma rerin tori pe hospital ni a fe ni nilu Eko ṣugbọn nkan kan ṣẹlẹ ni hospital yen to cause pe ka nipa ile yen pe ka ṣe ma dun adeti nile yen lati 2009 ṣugbọn gba ta dun ni olohun ti so fun mi ti pe o ti n soro si mi leti pe radio ṣugbọn mi o ko boya ara si wa le mi ti mo je doctor kin mo ni ṣe pelu radio ma sun ba nkan mo fi ma lala ni gba to ṣaya ṣa mo ṣa gbe gbese die ye de ta fi debi ta wa leni
1: eh ibere meji ni ma bere lori ibere ma bere bere lori dok ise dokita teyan layu ma tu bere lori ile ise ta wa yi 99.1 fm to la le ka si ilu Akure ni bi
0: beni
1: baba wa eni ise dokita leyan layu tin ba ma gbo yin dada ṣe a le so awon iriri te ri ni iye odun te lo ngba yin
0: mi o le so ton o ti Nigeria te se so de ti oke okun lo je nkan to je kaye fife mi ikini ti Nigeria ki se pa asalo sugbon Nigeria o ye ku ri bo se ri ngba ta wa nbi bayi but a se ton ni school ni University of Ibadan UCH a se se die mo ri pe nkan o yẹ bi bo se iye kan o lo bo se n lo nipa eto ilera ta wa ni nbi ani apart from pe dokita o tu but nkan ti buru bayi naa nigba yen o ṣugbọn a kan fẹ kọ ẹkọ si naa ni la fi lọ si oke okun iye pe nkankan le wa a mọ wipe a le kogiri ra moto mọ a le se le a le se yen a le ra moto tuntun kì í ṣe gbogbo nkan tèmi ti ẹ ń wa nigba yen ni o ta n wa ni pe ka le nkan tun ti a mo ka le se ka le fi ran yan lowo in fact iyen lo sun mi after you service ti awon ara ilu n pariwo pe ah dokita o gbodo da hospital le a le fe mo ni mi o le da hospital le ni won te fun mi ni award ni you service presidential award ni any award to because mo sise inu mi dun agbo pupo ngba yan 200 odo 200 ina tun jeun so but him what that
1: 200 naira be 200,000
0: no 200 naira la ngba ni you service ngba yen I mean fun NYC yen tun 200 yen yet to see 200 ni so I'm shaking but I shake karakara a de gbaju yen na lo ṣùgbọ́n ngbà tí award yẹn dé wọn rántí pé ṣàṣà ènìyàn kọ́nẹ́ ṣàṣà ènìyàn tó jẹ́ gómìnà ngbà yẹn àtúríṣiṣẹ́ àwọn èèyàn ló àti community yẹn gan ló kọ̀wé sí ìjọba lókè pé ẹni yìí o ẹja fún ní award award yẹn náà ló gbé mi dé ìlú kaduna tó tẹ̀ tún gbé mi dé ìlú òyìnbó a few years after àbọ̀ yẹn nìsín so experience tẹ́yìn bá kéré ó máa ń farada ìyá tó máa farada kò ní ní lára púpọ̀ ṣùgbọ́n tó bá dàgbà tó wá rí àwọn ìyá kan so nígbà tá a dé òkè òkun mo kàn rò pé bóyá ìgbádùn ti dé ni káyọ̀ máa kàn ṣe dókítà làwa kákàn sáré ṣe kìíní a rí pé àṣẹwà tún bẹ̀rẹ̀ abẹ́rẹ́ sì máa ṣèdánwò àṣoríṣiṣẹ́ ìdánwò àwọn ohun yẹn dẹ̀ rèé wọn ràn iṣẹ́ o tó wà láti ṣiṣẹ́ ni kó tó jẹun so wọ́n dẹ̀ máa ní ṣé o níwè láti ṣiṣẹ́ tó o bá ní wàá ṣiṣẹ́ bákan-bákan ni ó lè jẹ́ iṣẹ́ tó nira díẹ̀ ọ̀ tí o ṣe kinní fún dókítà láti ṣe wàá ṣe ìgbà tó bá yá tó bá rówó tó fi ṣèdánwò yẹn tí n ṣe ìdánwò tó lè tètè ṣe láàrin ọdún kan o lè lọ́dún méjì mẹ́ta lórí ẹ̀ tó bá parí ẹ̀ ni wàá ṣe wàá lọ wàá ṣe jẹ́ kó kọ́ ẹ̀kọ́ wọ́n pè ní residency residency yẹn ó depend on nǹkan tí ẹ̀ ń fẹ́ ṣe ó lè jẹ́ bí ọdún mẹ́ta sí méje ni wàá fi wà nínú ẹ̀ wọ́n máa fún ẹ lówó kì í ṣe owó then after yẹn ni wàá ṣe wàá rí owó gọbọi gbà tó bá rí owó gọbọi pẹ̀lú owó náà pẹ̀lú iṣẹ́ kára àṣekára ni tó kó tó bá ní family gan-an bóyá ni wàá máa rí wọn o pé wàá máa ṣiṣẹ́ lójú so gbogbo wọn yẹn ó ti máa wàá tẹ̀ ti gbàgbéra ṣùgbọ́n owó nígbà tó bá yá owó àwa máa wọlé ìgbà tí takọ́ bẹ̀rẹ̀ a máa ṣiṣẹ́ tí ò ń sówó ńbẹ̀ wàá tì ṣe o lè ṣiṣẹ́ yẹn fún ọdún méje sẹ́yìn kò ní sówó ńbẹ̀ bọ́ wọn wà á kọ́ ẹ̀kọ́ wọn pe residency wà á kọ́ gbogbo ẹ̀ ni láti di ọ̀gá ńlá tó bá di ọ̀gá ńlá tẹ̀ ìgbà yẹn wàá ṣẹ̀ máa rí owó díẹ̀ díẹ̀ ìgbà yẹn gan-an ó ti lè rẹ̀ wàá tẹ̀ máa ṣiṣẹ́ ni oríṣiríṣi náà máa gbélé ẹ lórí tó bá ń sùn gan-an wàá máa forí ojú kan wàá máa fi etí kan gbọ́ fóònù tí fóònù yẹn bá dún kò sí nǹkan tó lè máa ṣe lọ hospital ni bẹ́ẹ̀ efficient wàá ti rò pé kéde ló máa ṣẹlẹ̀ tó bá débẹ̀ ó ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀ kò sí pé bẹ́ẹ̀ wọ́n ní kò sí oxygen kinní kan no gbogbo yẹn láti máa ṣe tó ìgbà míì gan-an wọ́n kàn pẹ́ lórí fóònù ṣàfùn wa ní advice kó tá a máa ṣe wọ́n á dẹ̀ carry out wọ́n á ṣe nurse gbogbo doctor to juniors yẹn pápápá wọ́n ti ṣe gbogbo ẹ̀ nǹkan ń ṣiṣẹ́ bíi kinní ni torí pé inú ẹ̀ náà ló ti gbà jáde ìwọ gan-an tó bá ń lọ lẹ́gbọ̀n ẹsẹ̀ kan ló fi dúró ò ní fẹ́ pé kí wọ́n pè ẹ́ ò sí bẹ́ẹ̀ kì í ṣe pé wọ́n pe doctor kan wọ́n sì bọ̀ wọ́n á sanwó fún ẹ unlike nsìn tó yẹ pé doctor gan-an ò lè rán ra ẹ ọmọ ẹ lọ sí private school bí fẹ́ẹ́ wọ̀ ní ondo state nsìn tó bá ka àwọn psychiatrist tó wà mẹ́mí rò kún ojú mẹ́rin wọ́n ẹnìkan kà á fún mi wọ́n wá ní ẹ máa ṣe tẹ̀lé dúró náà inú mi máa dùn pé tẹ̀lé ẹ̀dẹ̀ ti lè lọ bó tẹ dúró ìmí gan ọmọ ẹ ti di doctor síbẹ̀síbẹ̀ ó ń forí tì ní so tí n bá rí doctor tó ń ṣiṣẹ́ ní nàìjíríà lónìí mo máa ń gbèdì fún wọn ni pé èmi ò lè àbúyẹ yín nísìn owó tá a rí bẹ́ẹ̀ náà ló lè yẹ ká ṣe gbogbo nǹkan tá a ṣe ní nàìjíríà torí pé a rò pé a ti fúnra wa ní ẹ̀bùn tó jẹ́ ká fún ẹ ká wá dá nǹkan tó ọlọ́run fún wa ká dá padà fún àwọn èèyàn wa ló yẹ kí n wálé ó ṣìṣòro ni o láti wálé torí pé o lè máa ríbi kan tó ń gbowó kó wá síbi kan tó gbó gba nǹkan because radio yìí ò fún wa ní kankan ṣùgbọ́n à ń ṣe pẹ̀lú inú dídùn ni owó wa là tún ná àbóyè yìí nísìnyí mo máa ń sọ fún gbogbo àwọn èèyàn kì í ṣe ò sí kọ́bọ̀ tí mo gbà bẹ́ẹ̀ a gba àwọn èèyàn sí ibi iṣẹ́ tó pọ̀ yàrá nǹkan tá a wá ṣe náà ni àbóyè yìí nísìnyí ara equipment àìmọye tá à ń replace tá à ń ṣe tá à ń expand pé radio yìí ó gbọ́dọ̀ jẹ́ the best in southwest the best in nigeria kọ́tún mo bẹ ọlọ́run fún ni ẹ̀ ṣùgbọ́n a ti rí ojú a ti jẹ́ the best ní ondo state o a sì tún improve sí náà ni so njú rí ti pọ̀ o lọ́run gbọ́n ṣe sọ ẹ̀ wàá rí ibi kan wà tẹ́ pé mo ti ṣiṣẹ́ tí n pe state yẹn mi ní dárúkọ ẹ̀ èmi ní number one bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní hospital tí mo ní over 100 people ló ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ inú wọn dẹ̀ ni doctor awolawo funfun igba yen midnight lemi tun parise to ba si di oru ogonjo ma ma sunrun wakati kun kin tun lole mi o de gbe pelu family mi ibi ti family mi wa 3 and a half hours away ni ha eru gan ba mi because ma ti de la ro ba ero ba de ma ba awon administrators mi ja pe eyan ogun eyan pere mu fe ri won no so be fun so be fun ogun eyan la invite sugbon awon ide nsin won mo gbodo re won so pelu e na ni orisi akoba wole orisi lo ma wole tori pe en to ba ma bi la ise ri ni kokon mi to ba gbaradi aye agba nkan to wa lowo e to ba gbaradi you know won le ni nkan ba lo se to de se o gbodo gbaradi bo se wa n lo yin bo na lo wa n le radio yi na gan ojuri ni awon to wa lagbegbe mi won ni a radio yo le duro bi mo ni bo o ma duro bi ire la wa se won so fun baba kan so ni radio yi no ni japo bo se ga yi o te n ba mi leru bi ta wa se mo ni baba iso lohun re ki se ise temi to ko ise temi ni hospital ni mama lo dale ki lo ko mi ko radio sugbon fe ki joba gbogbo awon ti tinu won odun gbogbo bi tinu won odun kon ma wa bi ka ma gbo won ka ma so fun governor ka ma so fun gbogbo won pe eleyi lo ku ki governor ma gbo kin se awon to wa around won ton ni so oto radio wa yi wa na won ton so oto ni bu government o ki government le se dada ni la tori nse ki government le se dada fun ara ilu ki ara ilu na le appreciate government kon le support government on radio wa fun pelu iyen mo ri orisisi riri to ke mo wa ni ori ni mo nse kilode kani ki nse pe olohun bukun mi debe ni won fe close radio down won ro pe o si lehin joba but aso do oto but ehin joba no la wa ade tu wa lehin ara ilu abuye nsin se lo ye ki government mas pe mi pe gbale afiran lowo ni okekun bi adun be ti wa no ni iya be wa debi pe oni wo eyan dudu doctor dudu ilu se bayi agboru ere o a de tun so pe ko wa fun dinner o wa kilo je won ni so be fun o bo ton ma be sin ye ndi die se yen sin iru yen o sele nbi o because orisisi beru lo wa lara olowo ko sin be ko sin ti won le gbe lole so nitori na inu mi dun bi pe nkan to olohun ran mi ni mo se titi disin elomi n bi mi pe ngba ta si bi bayi oba kan bi mi ni doctor e se da hospital le si lu mi se le o wun mi but eleyi a se fe eleyi to olohun gbe so wa lowo because mo ojojo mo lara npa ti ba si television bayi loro radio na so nkan to ngba ti o ru de dakun mo se be sin wadi oro radio ni kan mo appear ni radio loko okun ka ma ni boya radio en lo nkan to inspire e kan soso mo de wa soro nipa ise mi but television ma wa television all the time in fact iru December e permanent no ma gbe picture mi sori television pe the awon immigrant to was successful ju lele pe you know we are pro immigrant people, you know inu mi ma dun ma wo sugbon mo ko bi mo se wo yen inu awon kan dun
1: be
0: eh eh sugbon bi la se ni en ten ba ni I want my coast to be enlarged kuma reti wahala inu e wahala ma wa o sugbon adupe lo olohun ni bi ta wa e adupe lo olohun fun ba ta le se adupe lo olohun to fun wa ni ifokunbale ti ani nkan to ku fe mi ni o fe ni ifokunbale yabo yen ni sin bi o te jeun mi o ti jeun leni ki si kwa ro but an special saka credential solve problem la si ni so si si ani kin time sin o dia go man so bo se ri ni e olutu
1: e seun alejo wa eyin eyan wa nle mo lero pe en kan kankan nle e ma ko le o e je sare polowo oja ti mo ni ni kon ni loni mo nbo
2: news Lineage News as it is. Iwe iroyin tin soju wa ni bi gbogbo nipa oro to nlo eto iroyin eko iroyin akagbadun oro oselu oro esin are idaraya ipolowo oja pipa oro oruko iyen changing of names ati bebe lo pelu owo poku eyin le ise nlanla ati le ise adani eyin le iwe ile ijosin ile ifowo pamo eyin alayeye igbeyawo iwuye ayeye ojo ipi isomo loruko gbogbo eyin onisowo antale antale tabayeye oku agba o ye fe ka foro wa yin lenu wo iyen interview eyin le gba fe ile nduro wo news lineage go ni down si gbogbo ibere yin pelu owo poku ile ise wa wa ni number 84 oye mekun road beside Eyus Monso bypass akure ondo state asu wa ni dependent 4 estate lokogoma abuja epe wa 08059246695 like kosi 08059246695 ele ri news line ejura lodo awon newspaper vendors bo de je bi te wa le fe ka mu wa dede wa lo se chief shaf akinwon publisher and editor in chief lonika kede
1: e kaabo pada sori eto ohun ojuri gbogbo eyin te ba fe ba news lineage dowopo e pe won sero ibani soro yi 08059246695 lekan si 08059246695 alejo wa e ku kale late
0: e seun
1: ninu awon ohun te ti ri ni di ise dokita tori mo so fun yin pe ibere wa pin si meji mu fe bere awon ibere kan lori ile ise nla te gbe kale ti gbogbo ara lo njanfani e temi kan njanfani e bayi ati ile ise dokita te gbe kale sile yi ati loke okun e dakun kini awon idun awon ohun to munu yin dun to je pe gbogbo igba te ba ti ran ti pe ah dokita labere ni mi tinu yin a ma dun gan kini awon nkan te le so nipa e
0: won ni obe lokorin oni po sewu kun ko muto somo dudu de yo wa wo sewu aye re layo tu yo la koko e kun re iko to mu mi dun nu dun ni pe mo achieve ominira ti owo fun yan teyan ba je talika ada ben to wa nu gbe kun tan ba wo background mi ni oke agbe pelu nisin mo dupe lo olorun mo dupe lo olorun pe ko si ilu na ti mi le travel lo mo de ti travel ka kiri agbaye mo dupe olorun pe mo ni anfani lati to awon mo lati ni yawo ti mi soju se mi npa e awon simple things ben na mo dupe lo we kuti kon kuti ton sibe o awon kokan wa ta se ma se tan betan mura e lowo ta ma se ikonu e ni oselu recently mo je member APC oto le oselu iyan je temi ni o oto ni radio oto ni meji radio n se ti e mi na n se life mi ni o so ba ya mo le se je chairman ni radio imu te ni mo pe e te ni literacy se mi sugbon oto ni nkan ti mo fe o na ni pe teyan ba ni ipo ninu isilu a le run awon eyan pupo lowo
1: baba ju a ti e ni awon ibere to po lori oselu yi
0: okay
1: a fe ma mu lese ese ni mo fe ke koko so awon idojuko te ti ron to munu yin dun ni abala si dokita alabere ati ohun to ku die ka to ka to bo si abala ikeji ka to subo si abala
0: nko to mu inu mi dun inu oro se ninu oro dokita ara mi o mo se debe bayi awon doctor ti debe mo ni doctor le mi o e je nso fun nkan te ma se mo mo nkan to se mi iwo se blood pressure iwo se bayi wa le ni okay won ti se o won ni okay o ba ni o ma fun en drip mo ni kilo wa nu drip yen won na ti fi nkan se nkan bayi nkan je ni e fi se laarin awon osise mi meji lo tele mi won sun segbe mi bayi won de fi se mo de ni every time mo e ma check blood pressure so at the edge of it all mo de be ni 12 by 4 o'clock won e se test o se mo lara mi ti ya mo lo le mo ba ko mo ba won ni ah mi le lo le bayi mo ni mo lo le se pe we wa kin ko pe mo lo le ngba teyin so pe mi o le lo iru we be yen wa won wa yen won okay o se sanwo ti ma se o ti lo dele mi.

0: ń dúró rù ní ìsìnkan ibẹ̀ ni a kalẹ̀ sí. Ibẹ̀ ni ọlọ́run bá mi ti ń fà ánú mọ́ tó pọ́n fẹ́ lọ síbi àánú tó fẹ́ lọ rí àánú gbà tó ti ń ṣiṣẹ́ àánú pẹ̀lú. Lórúkọ ọmọọba sa ambassador Aishif Samuel Ejiti Anu tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ Evashan Films and Travel Nigeria Limited mú kí pẹ́ káàbọ̀ sórí ètò Evashan FM ti iléeṣẹ́ Glo.
1: Ibẹ̀ ni wọ́n wá ó ti yá, let's go there.
0: Glo FM 99.1 FM bẹ̀la kalẹ̀ sí ti àṣẹ ètò ní o.
1: Sí Canada ó yá ẹ̀tẹ̀lé mi ká lọ sílé iṣẹ́.
0: Ilé ń kí ọ̀gá àgbà iléeṣẹ́ èyí tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ Mojí Sọlá Ọládélé ẹ̀ka lẹ́ o. Gbogbo ẹ̀tẹ́ ń bẹ lẹ́nu iṣẹ́ pátámukin ẹ̀ka lẹ́ o. Ẹ̀ka ìròyìn ní ẹ̀ka ìṣètò ní ẹ̀ka owó ní gbogbo tí ìbá òkú ṣe àti lẹ́nu lóró lágbà ọlọ́run mo kí n pé àníní ìbànújẹ́ o. Ẹ̀ka bọ̀ sórí ètò Evashan FM ti iléeṣẹ́ rédíò Glo. Bó ló ṣe ń bà yín sí lọ́dọ̀ yín lọ́hùn. Ọ̀pọ̀lọpọ̀ máa ti máa gbìyànjú pọ́n fẹ́ wò mí ní ojú òpó ní ti Sunday Àgbáyé Jáge àbí ti iléeṣẹ́ Glo ń bí. Fún ìdí kan pàtàkì ó ṣe kẹ́ má lè rí wa wò ní àṣálẹ̀ tòní o.

0: Ireland, Italy, Luxembourg, Holland, Portugal, Spain, Sweden. Àwọn ilẹ̀-èdè wọ̀nyí ti ń bẹ ní Europe country gbogbo ẹ̀ tó pọ̀ ń lọ sí bí 30.
1: Ẹ̀kí mọ̀ kún káre
0: o. Àwọn ilẹ̀-èdè wọ̀nyí pé bàbá ti délé ṣe fàṣà ìrọ̀ ni máa bá dé lọ́dọ̀ tí wọ́n. Àwọn lọ́bẹ̀ láìpẹ́ ni kì í pé a fi ń ṣẹnu lásán. Àwọn máa ń lọ bẹ̀bẹ̀ lọ sọ́jà ọba ni. Àwọn máa bá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ máa ń sọ̀rọ̀ ní gbogbo ọba ni. Àdúpẹ́ àwọn kọ́ ọlọ́run ọba ni. Ká máa dúpẹ́ lọ́gbọ̀n tẹ́pẹ́ ìjọba tẹ́ ń gbọ́ ètò tẹ̀sìn wá sí ilé iṣẹ́ tẹ́ẹ̀ patronus ilé iṣẹ́ Evashine Films and Travel Nigeria Limited pé ṣé ojú òní tí yóò iná ò ní tán lọ́wọ́ yín lágbá ọlọ́run. Àbúrú ní tómi òkun àbúrú ní tómi ọ̀sà tójú tẹrun ilé alákàn kì í gbẹ àpòyún ò ní gbẹ o.